0: Bíbélì wí pé òkúta tí ọmọlé kọ sílẹ̀ ó padà di pàtàkì egun ilé. Mi mọ ipò tó wà báyìí. Wọ́n lè má rántí ẹ. Wọ́n lè má kà ọ́ sí kódà. Wọ́n lè má sa ayẹyẹ ilé yín ká má sọ fún ọ. Tó yẹ pé ọ́ ti rí invitation. Àwọn èèyàn ó ti gbọ́ kí ìwọ náà tó máa gbọ́. À máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mi mọ ìlàkọjá rẹ. But ẹ gbọ́ àní bíbélì sọ pé òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ wọ́n padà di pàtàkì egun ilé. Torí náà ni mo jáde sí ọbí wòlíì mo sọ tẹ́lẹ̀ fún ọ pé wọ́n padà di èèyàn pàtàkì láyé. Wọ́n di èèyàn ńlá. Fọ́nkàn orí ẹ orí ẹ̀yẹ yóò padà di orí àpèsè. Mo ní yóò di orí àpèsè. Orí ọmọ rẹ yẹn ó máa padà di orí àpèsè. Ọlọ́run á sọ ọ́ di ńlá. Á sọ ọ́ di púpọ̀. Ohun kékeré tó kà sí tó ní yẹn ó máa padà sọ ọ́ di ńlá. Ohun kékeré tó kà sí yẹn yóò sọ ọ́ di púpọ̀. Wàá rógolò láyé. Ìlérí Ọlọ́run àṣẹ fún ọ. Wàá dẹ̀ ṣe bí ọba. Gbogbo ẹni bá ṣe à prógrámù yìí wàá ṣe à testimony. In the name of Jesus.
1: Amen.
0: Lọ mú ẹ̀rí ẹ wá.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Orúkọ mi ò yí padà. Apostle àti wòlíì. SMO Mustapha JP Bàbá Ṣebí Ọba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tólùjọ á wà ní Gbaremu Idiobi Airport Area ní ìlú Ìbàdàn bó o bá ti dé ọ̀rẹ́ méjì agogo sọ pé òun lọ sí Ṣebí Ọba àwọn ìpàdé pàtàkì ni irú ọ̀la Wednesday àkànṣe ìpàdé wà olúwa kọ sí mi mo dẹ̀ ti sọ fún gbogbo àwọn àlùfáà wípé ní ọ̀sẹ̀ yìí ẹ gbọ́dọ̀ fi òróró yan àwọn ènìyàn ní ẹsẹ̀ wọn bẹ́ẹ̀ ni ó súwà babaláwa yìí o ò ní kọsẹ̀ lórúkọ Jésù ó ní tí olúwa sọ fún mi but olúwa ti sọ fún mi solution tí a ó ṣe bẹ́ẹ̀ ni mo ní o ò ní kọsẹ̀ lórúkọ Jésù ìyẹn nìkan kọ́ olúwa kọ sí mi pé ìpàdé ọjọ́ mẹ́ta tá a máa ṣe kí n sọ fáwọn èèyàn pé tó bá ti ń bọ̀ ní camp kan ra slippers dání yes síbà tó bá rà wáyì a máa àná ẹ̀tẹ̀ tá a bá ti àná ẹ̀tẹ̀ ẹ̀ tó bá ti di ìparí oṣù wàá ti kó sẹ́gbẹ̀ bẹ́ẹ̀dì ẹ tó bá ti ń jí ní on the one slippers yẹn ló kọ̀kọ́ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n máa rìn wọnú ògo wọn ìyẹn ìpàdé tá a máa ṣe nínú fún àpẹ́ ó máa ní agbára ní kámpù wa on the 16, 17, and 18 olúwa dẹ̀ sọ fún mi ìró ọwọ́ agbára tó ń fẹ́ lò ha di àfọ́rí adarí ìnáwá rẹ́bẹ̀kulì àndáha mo pàṣẹ bó o bá gbàgbọ́ ìgbé ayé ó máa nítumọ̀ in the name of Jesus gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ wà ní jẹ̀bú òde ẹ kú ìgbàlejò wòlíì mo máa yànnàná ẹ̀ bá a ṣe máa rìn ìrìn àjò ìjẹ̀bú òde lórúkọ Jésù ó máa ráàánú gbà mo ló máa ráàánú gbà in the name of Jesus mo sọ fún wa pé Thursday yìí màá wà lẹ́kọ̀ọ́ lágbára ọlọ́run tá a bá ti kúrò ní mẹ́ná ní ọ̀la lágbára ọlọ́run mò ń bọ̀ wá sí ìgandò ó máa ní agbára sà ìpàdé ńlá ni ní àárọ̀ Thursday àti máa péjú síbẹ̀ ní Friday àwa jẹ́ òru gbàrà mi fún mi ní Sunday àwa jẹ́ Sunday òróró ẹ̀tẹ́wọ́ sí mi lórúkọ Jésù ó máa ráàánú gbà oh my God mo ló máa ráàánú gbà gbàgbọ́ ẹ̀sìn akéré báyìí mo ló máa ráàánú gbà ó máa tayọ ó máa tayọ ó máa tayọ ó máa tayọ ó máa tayọ ó máa tayọ ó máa tayọ gbà mo ka bíbélì ó ní bí ó tilẹ̀ jẹ́ pé kékeré kéwọ́n ni wá tá a jẹ́ nǹkan kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó bá àwọn ọba wí nítorí tiwa psalm 105 ní verse 12 13 and 14 15 lọ ká ó ṣe pàtàkì bí ìmọ̀ ohun tó ní tó kéré iṣẹ́ rẹ̀ lè mọ́ tó nǹkan kan sálàyé lè kéré ṣùgbọ́n èèyàn ńlá ni ọ́ bẹ́ẹ̀ ni èèyàn ńlá ni ọ́ agbo rẹ̀ lè kéré chọ́ọ̀chì ẹ lè kéré kọ́bìnrin ẹni mọ tó nǹkan kan ó lè mọ ẹtí mọ tà dáadáa ọjà rẹ tóbi tẹ́lẹ̀ kó ti kéré báyìí kò dí ọ̀la rẹ lọ́wọ́ o kò sọ fún ọ ohun tí ọ̀la rẹ ń jẹ́ ìrí àwọn wòlíì ṣiṣẹ́ agbára mo sọ tẹ́lẹ̀ sí tí ẹnìkan tó gbàgbọ́ lára àwọn tó máa jẹ́yàn láyé ìwọ jẹ́ number one o dide laye
1: amen
0: opolopo igba ye ma nilo woli gbogbo e ta je gbese fiti bale ke gbo mi obere kan be akọ akosile re nu owe mo iwe awon oba keji ni ori kere lati ese kini de keje obere ye o je nikan to ye pe oko re ti ku iranse olorun na ni oko e sugbon o ma se o o ma se o oko re su nipa to oko re su tan o je wi pe o je gbese sile de iyawo atomo ki o to de pe o sun awon ni gbese wa de won la fe gba owo awon ko so wo to ba sowo a ko mo re mejeji se pa won mi daju gan ha eyi te kan mo yawo gbogbo bi ko le yan ti yawo awon kan be te ba yawo lowo awon owo oran ni wa da mo e to je pe ah ayo fe suo ah e te gbo mi bibeli fi yo pe iwo ma wi awon orilede iwo ki yo si toro Deuteronomy chapter 28 iwo ma wi awon orilede iwo ki yo si toro emi kan ti toro nu aye re mo le ja lori oluwa le jade
1: amen
0: yes oluwa

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kétékété ìkànnì dáti tú ẹfẹ gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́ rẹ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: lẹ́gbẹ̀ẹ́ jáde lọ́dọ̀ wọn. Jésù Olúwa wa.
1: Last year August on 6 mo ṣe rí alert mo ní savings like 500 plus. Wọ́n dé debit yẹn mi mo bá ṣe ṣe bí ó ṣe lọ nínú àkáǹtì mi.
0: Bí 500,000 parẹ́.
1: Plus ó kàn lọ bẹ́ẹ̀ni sá. Gbà tí mo wá dé ọ́fíìsì lọ́jọ́ yẹn mo wá tan fún mi mo kàn gbé sí YouTube mo wá rí program yẹn mo ṣe click lórí ẹ̀ nìyẹn. Mo ṣe gbọ́ program yẹn pé ẹ mú kan mọ́kàn mo wá wò pé èwo ni ẹ mú kan mọ́kàn tí dádì yìí ń sọ.
0: Ok tí wọ́n wá sọ pé ẹ fi nǹkan mọ́ nǹkan.
1: Bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá.
0: Ok
1: ẹ wá sọ pé ká mú kan mọ́kàn mo wá ń gbé kí ni kan sọ. Ok màá máa gbọ́ program yìí mo ṣàgbọ́ lálákọ̀ọ́kọ́ tí máa ṣe dọ́fíìsì láàárọ̀ ọjọ́ kejì máa tún gbọ́ mi fi yẹn ṣe mo ṣàtún ọ́zù mo tún ṣiṣẹ́. Gbà tó ṣà di ọgọ́s àrán ọgọ́s yẹn ó ṣà lọ ṣá ó wà di àrán April mi mọ bíbà mi débìbà rí mi mọ church because I'm a Muslim.
0: Okay.
1: Muslim ni mi.
0: Nice.
1: Ọ̀rẹ́ mi mo wá sọ fún mo wá pé ó wà ní Ìbàdàn mo wá pé happy happy lorúkọ ẹ̀ ó wà ní bíbà iná mo fẹ́ kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Happiness.
0: Happiness. Okay.
1: Bẹ́ẹ̀ sà mo fẹ́ kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bí mo ṣe
0: pé. Happiness máa bọ̀ ń ta máa bọ̀.
1: Bí mo ṣe pè lórí fóònù yẹn happy kankan báyìí ṣe mi o wọ́n sọ wípé àwọn ẹgbẹ́ mi àbí something like that wípé kí n lọ ṣẹ̀wọ̀ ẹgbẹ́ kí n lọ ṣe something like that mo ṣàn sọ fún ọ ní pé kí n má wọrí má sọ pé mo gbọ́ program kan o mo dẹ̀ like church yẹn mo wish láti máa lọ muslim mọ́ mi muslim dadi ó ní pé àwọn ẹ̀gbọ́n mi muslim everybody wọn wípé ṣé wọ́n máa gbà kí n máa lọ mo ní mò ń ṣiṣẹ́ láti company for 5 years now nobody see me na only me dey there okay I will join the church. Ó wá sọ fún mi pé okay a máa wá ní August April a wá wá ní April.
0: April this year.
1: 7/7 yes mi mọ tó wà Ìbàdàn yẹn náà mi débẹ̀rì a ṣá wà ní April this year 7/7 ẹ wá ní pé ẹni tó bá ní 100,000 kó bọ́ síta mo wá ní owó yẹn lọ́wọ́ mo ní going to 200,000 mo wá bọ́ síta mo wá san 100,000 yẹn ẹ fún wa ní only for million mẹ́ta.
0: Bẹ́ẹ̀ ṣe kéde yẹn 100.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Happiness.
1: Because of nǹkan tó ń ṣe mí.
0: Ìbejì wọn pè yín o. Ọ̀rẹ́ sì ní.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Mo
1: ṣà san 100,000 ẹ fún mi ní mẹ́ta ẹni ká mú ẹyọ kan lójú ẹsẹ̀ kí á mú méjì tó kù ká mú lọlé.
0: Ẹ máa mú lọlé.
1: Nípa màá fi gbọ́ program ní ìdajì lálẹ́. À ṣá gbọ́ program yẹn ṣá mo ṣà fi sọ́fíìsì mo máa fi ń pa ọwọ́ tí n bá ti dọ́fíìsì láàárọ̀.
0: Ẹ máa fi olúkọ
1: mi lọ. Bẹ́ẹ̀ni mo máa fi ń pa ọwọ́ mi mo máa fi ń pa ọwọ́ mi because mo máa ń ka owó ọ̀gá mi like mo máa ń ka owó like 10 million 15 million mo máa ń ka.
0: Ẹ máa bọ̀ gan yín.
1: Bẹ́ẹ̀ni because HR ni mi like igbákejì manager ni mi.
0: Okay.
1: Ni mo ṣe ní company yẹn mo máa ń rí owó like ó jẹ́ owó salary mi bọ́ mi kí mo bí ó ṣe máa ń lọ tí bá ṣe save sínú account ó máa disappear. Màá lọ sí bank wọ́n máa sọ pé àwọn kọ́là wọn yọ kò sí nǹkan kan tí mo lè ṣe sí.
0: Ah.
1: Mo ṣáà ṣe bẹ́ẹ̀
0: fọ́ báyìí. Alágbára òkòkò tí ń yọ mọ́ ọlá ẹ̀mí àgbàná nínú testimony oní testimony ní tiẹ̀ náà ó ti jáde látòní lọ ọwọ́ burúkú yẹn kọ́ gbẹ dànù. Mọ̀ ń gbọ́.
1: Láti ìgbà yẹn láti August tí mo ti wá láti April tí mo ti wá sí bíbá yìí tí mo ti ń lo only for million yẹn owó ọ̀sá fún mi mọ́ even èmi kan tí mo tún save owó bẹ́ẹ̀ ni sá mo ṣe wà mo ti ní like 2 million nínú àkáǹtì salary mi mo ń save lójoojúmọ́ ẹ tún ní ká mú kan mọ́ kan àti August tí mo ti ń tọ́ yẹn ni mo ti ń ta aṣọ mo ń ta bàtà mo ń ta bag aṣọ obìnrin aṣọ ọkùnrin bàtà obìnrin bàtà ọkùnrin nínú
0: company
1: mọ́
0: èdè ìdọ́mọ sọ́ọ̀sì tọ́ọ̀bà mú nǹkan mọ́ nǹkan o ẹnìkan ní ṣé wà máa jalè ní irọ́ o mímú nǹkan mọ́ nǹkan ni pé kí mú ọjà mọ́ iṣẹ́ tó ń ṣe ọgbọ́dọ̀ bọ́ ọba jẹ́ títsà ọgbọ́dọ̀ mọ́jà mí mọ́ bó ń ṣiṣẹ́ ní company ọgbọ́dọ̀ ní tíwọ náà ń ta ẹ sọ ọmọ wa tọ́ọ̀bà mú nǹkan mọ́ nǹkan o bí wòlíì yín ṣe rí mo ní tí mo mú mọ́ sí olúwa o ewé dùn mi ẹ̀fọ́ mi ni wọ́n kó wá sí chọ́ọ̀chì ń wẹ́ máa jọ Sunday tó lọ àìmọye àwọn tí wọn rà lọ bí ilẹ̀ bí ẹni kèé sànà ìtẹ́ ẹ̀dì ẹ̀fọ́ o torí nìṣílẹ̀ tó ní àwọn bàtọ̀ wọn mọ̀ tó ń tẹ̀fọ́ ìǹtẹ̀fọ́ èmi mọ dáko fúnra mi ẹ ti sùn ń lè sọ ní tí mo dálẹ̀ bẹ́ẹ̀ tó mẹ́jọ o so bó o ṣe wà yẹn ọ gbọ́dọ̀ mọ̀ mú nǹkan mọ́ nǹkan tó ń ṣe ẹ tó dáko ní tẹ́lẹ̀ mọ́tànà.
1: Bàtà aṣọ báàgì
0: aṣọ
1: báàgì POS
0: ẹ tún ṣe POS
1: bẹ́ẹ̀ni sá
0: ṣé n bí iṣẹ́ iná
1: mo bẹ́ẹ̀ni sá
0: bó lẹ ṣe ń ṣe yẹn mọ.
1: Tá a bá ti fẹ́ gba salary láwọn workers mi àwọn tán bá need cash mo máa ń fún wọn man gba cash ma fun any cash won ma se transfer si ni abi ki ba won fi
0: eti to yin be na
1: be ni 100 naira 200
0: mo le ti wa n tabata
1: inu company na ni because hr ni mini be won fun mi ni late mo gbe won fun mi office todo mi na loto ti mo sise loto
0: se eti mari
1: no sir
0: ngba to mo birin yo ba mari o mo wo billion e so wo si mi bayi ki owo yi ko ji sowo
1: elekeji ni pe opo ni elekeji ni pe chinese kan o wa ni o sise lodo wa tele ni company odo mi tele
0: o
1: ti wa pada si china chinese yen wa message ni o wa ni pe kini nkan to le ya ni nigeria ti o le fast to le ta mo so pe aso ati bata ati bag ni nkan ti mo mo ni pa something like that sha wa so pe okay o ma ba mi order aso ati bag ni ati china wa si nigeria
0: but
1: then am ti wa lona buy sir yes next month then next month lo ma de nigeria 2 months lo ma
0: lo gba so lo re ko ma tan badan ti e
1: 2 months lo ma lo lori omi on le
0: in da je wo
1: warehouse yen lele
0: so distributor ni o bayi
1: then sir I'll become a distributor next month
0: o si ni ye
1: amen.

0: Eleketa.
1: Number three.
0: Àwọn tó ní agidi ni.
1: People that are so stubborn.
0: Sinú mi ni màá ṣe.
1: And they are self-willed.
0: Ẹlẹ́kẹrin.
1: Number four.
0: Ó ní ìgbéraga àti ìgbọràn.
1: His pride and unbelief.
0: Ẹnìkan kò lè bá mi sọ̀rọ̀.
1: Nobody can
0: tell me anything.
1: Wọ́n ti máa bá mi sọ̀rọ̀
0: báyìí. Ẹ wo àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run.
1: Look at ministers of God.
0: Ṣé Ọlọ́run darí sábẹ́ pè yìí?
1: That God they are
0: telling that is funny. Ẹ wo fún liberation.
1: See how they have been liberated.
0: Tí kálukú wá sọ ẹ̀rí
1: tiẹ̀. People are not testifying.
0: Àfi tó bá fọ́lò wa.
1: Except the followers.
0: Ló máa mọ tá n sọ.
1: Before you know what I'm saying.
0: Tá a bá dénú program.
1: You get the program.
0: Sí ìran bá bẹ̀rẹ̀ sí jáde.
1: Àti
0: àwọn àṣírí.
1: Àti
0: àṣírí. Na
1: sorí that's coming up 3 a.m. to 2 p.m.
0: Learning
1: today.
0: Mo ma tete pari.
1: I will round up
0: early.
1: Because I'll be going
0: for ipade.
1: For a program.
0: Ojo elekejo.
1: The 8th day.
0: O ni pade ni.
1: Of today's program.
0: O ni 8th.
1: Today's 8th.
0: Ola la ma rando.
1: Tomorrow we are rounding up.
0: Now, sharing bobo ite wa ni branches wa.
1: Don't be mala branches.
0: Ola.
1: Tomorrow.
0: Toje 99.
1: Be 99.
0: Everybody.
1: Bobo wa kwata o.
0: Pade ni oru.
1: We are meeting overnight.
0: Ite wa ni korodu.
1: Those in korodu.
0: Bobo ite wa ni aja.
1: Those in aja.
0: Ẹ̀tẹ̀ wà ní Abẹ́kúta.
1: Dọ́tà Abẹ́kúta.
0: Ẹ̀tẹ̀ wà ní Ìjẹ̀bú òde.
1: Dọ́tà Ìjẹ̀bú òde.
0: This is very urgent.
1: Eléyìí ṣe pàjáwìrì.
0: It's a combined vigil.
1: Ìṣòro gbogbo.
0: Torí ìpàdé yẹn ní àmì pẹ̀lú sẹ́ránṣẹ́.
1: That program has a back.
0: Mo ní ẹnìkan tí mo fẹ́ gbọ́.
1: I have to ẹ̀rí
0: lẹ́nu ẹ̀.
1: Who's that one I want to hear?
0: Tí bá ti ń gbọ́ ẹ̀rí lọ.
1: When I hear this testimony.
0: Máa gbàdúrà.
1: We pray.
0: Olúwa.
1: Lord.
0: Bá mi ṣe ogún ìpìlẹ̀.
1: Conquer for me my father.
0: Bá mi pa ìpìlẹ̀ lẹ́nu mọ́.
1: Engineer,
0: máa ń gbé ẹlẹ́rìí kan wọlé.
1: Pick up that testifier.
2: Orúkọ mi ni Ìyáàfin Ayọ̀dẹ́lẹ́ láti Èkìtì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mi authority, Ọlọ́run orí òkè ògo. Ẹ̀rí mi pọ̀ ṣùgbọ́n mo mú ẹ̀rí wá lórí àwọn ọmọ mi. Mo ní graduate mẹ́ta. Wọ́n ti jáde over 20 years. Kò sẹ́nì kankan tó ń ṣiṣẹ́. Àwọn ọmọ yẹn ò dìde.
0: Dìde gbogbo èèyàn.
1: Rest your feet everybody.
0: Olúwa mọ̀ jẹ́ ń ṣàṣedànù lórí ọmọ.
1: Don't let me labor in vain over my children.
0: Ìlágùn mi lórí ọmọ mọ̀ jẹ́ ó já sásán.
1: My labor over children should not be in vain.
0: Oya oya oya oya oya.
1: Jesus. Ẹ̀mẹ̀mẹ̀ mọ́ Olúwa mọ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ lórí ọmọ. Olúwa mọ̀ jẹ́ ó já sásán.
3: In Jesus' mighty name we pray.
1: Amen.
2: Lọ́jọ́ tí mo máa mọ bàbá authority orí rédíò mo ti mọ̀ wọ́n. Mo ṣá ń gbàdúrà yẹn ó ṣá ń dún létí mi kíkan mo key to it. Mo gbọ́dọ̀ wá bàbá ìkan Ìbàdàn. Mo ṣá ń gbọ́ gbogbo address tán sọ bí mo ṣe dìgbà mi nìyẹn. Mo sọ fún wọn mo ní ọ̀rọ̀ mi dé aṣèjì rẹ o. Bàbá mi kan wà ńbẹ̀ wọ́n yẹ authority. Wọ́n ní ṣé mo mọbẹ̀ mo débẹ̀ rí pẹ̀lú health mi. Mo ní ọ̀rọ̀ health leléyìí. Ẹ ṣáà jẹ́ máa lọ ibi tọ́lọ́run á ti gbà mí. Ọlọ́run gbọ́ àdúrà o. Àwọn méjì ti ríṣẹ́ o.
1: Hallelujah! Méjì ti ríṣẹ́ nu wọn.
2: Bẹ́ẹ̀ni. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ ti padà sí school. Wọ́n ti lọ ń kà mọ́ ẹ̀kọ́ wọn. Ọlọ́run wá ṣe dọ́bù ọ̀nà fún ọ̀kan ṣoṣo ọkùnrin mi. Ó wá fi ọmọkùnrin làǹtí làǹtí. Ó tún fi ìtalọ́rẹ lẹ́yìn iṣẹ́ tó fún un. Ìdí ẹ̀rí mi ni.
0: Mo ń sọ tẹ́lẹ̀ sí ọ.
1: I promise that to you.
0: Agbára tó lò máa gbomi lójú ẹ.
1: Power that about to make you shake
0: tears. Kí agbára yẹn wọlé wá.
1: Yes, yes, they are very.
0: Mo ń sọ tẹ́lẹ̀ sí ọ.
1: I promise that to you.
0: Ojú rere tí ò wọ́pọ̀.
1: The uncommon favour.
0: Ti ẹgbẹ́ rẹ máa béèrè pé.
1: Na your mates will ask
0: you. Ọ̀nà wo ló gbé gbà.
1: How did you do it?
0: Ta ló bẹ ṣe.
1: Who did it for you?
0: Abẹ́ àdìdẹ́ tó yẹ. Gba ojú rere náà.
1: Yes,
0: yes,
1: yes.
0: Mo ṣe ń ṣàmì. Má jẹ́ mú yẹn bàjẹ́. Mo ń gbàdúrà. Gbogbo èròǹgbà wọn ta. Láti gbomi jẹ́ kíkorò lójú ẹ̀. Láti bá ọjà lórí ọmọ. Èròǹgbà wọn ta. Láti ba iṣẹ́ rẹ jẹ́. Kó máa yí dànù. Eléyẹ nìkan ló ni
1: o.
0: Wọ́n ní kí n gbàdúrà fún
1: ọ.
0: Agbára tó ń dúró ní kòríta ṣe orí dìọ̀.
1: Ẹjọ́
0: mọ ṣe bọ̀.
1: Ibi
0: ló máa bá wa. Tó bá dẹ̀ débi. Àjàrú mọ lọ́wọ́. Wọ́n abẹ́ bẹ̀rẹ̀. Báwọn lọ jókòó sí parí. Gbogbo ìmọ̀ wọn lórí ẹ̀. Ètò wọn àti ète wọn. Wọ́n yí ilé wọn lórí. Mo wọ inú ẹ̀mí tí
1: o.
0: Gẹ́gẹ́ bá a ṣe rán mi. Tó bá ní ohunkóhun. Nínú àná rẹ̀.
1: Tó
0: ń yọ òní lẹ́nu. Mo pe àánú.
1: Àánú.
0: Àánú. Kó fọ̀n lórí

0: tọ.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Alhaji Atikuru Abubakar àwọn náà wí báwọn gẹ́gẹ́ bí àríwòye wọn nínú ìròyìn tó bá ta láàárọ̀ tóní Amadukun àwọn ti sọ̀rọ̀ kan o. Wọ́n pé kójú tó fọlá tí kìlọ̀ òkò wọ́n wá sọ̀rọ̀ wọn ní orílẹ̀-èdè Nàìjíríà ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀ gan ewu ni lórí kíni bàbá ń jẹ́wé akìwọ́wọ́ lé lórí ẹ gbọ́ nígbà tá a bọ́ ń tẹ̀ síwájú bẹ́ẹ̀ bá sì lórí ọ̀fẹ́ sí wẹ́rọ yìí Dolisson lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n péjì 20 sẹ́mì ibẹ̀ òun náà lẹ́ẹ̀tì rí nítorí wọ́n sọ̀rọ̀ wípé ibi ń pa àwọn aláìní.
2: Ibi ń pọ̀ lọ́dọọdọ.
1: Kálá ìsòdodo náà mọ́ àbí kó lọ́dọọdọ náà mọ́ parọ́.
3: Ó yàwọn ẹja bọ́ sí ojú ìwé kẹfà ìbéèrè The Guardian tó jáde láàárọ̀ iná ni wọ́n ní pé tá a bá jọrọ̀ ó lè gún ṣùgbọ́n tá a bá sọ dẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó lè mọ́ gùn mọ́ ó wá lé fùrù gbàgbó kò ní gbàgbó ọmọ mi lọ. Ó dá lórí àwọn adíje dupò ààrẹ fún ètò ìdìbò gbogbo ọdún 2027. Wọ́n ní àwòṣe ẹ̀rí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìdíyelé epo bẹtiró èyí tọkọ̀ ń lò òun náà ni ọmọ ìgbàgbọ́ kan báyìí bó ṣe jẹ́ pé wọn ò lè pẹnu pọ̀ sójú kan lórí ìgbésẹ̀ subsidy owó ìrànwọ́ náà. Wọ́n ní pé ẹlòmíì ò ní kí wọ́n yọ ẹlòmíì ò ní pé wọ́n ní yọ bẹ́ẹ̀ lèlòmíì ní wípé àní àáyọ náà ni tí àwọn míì sì ni pé ẹ̀bùn fọpo lábẹ́lé òun náà ni ká tún ṣe. Wọ́n bẹ ní ojú ìwé kẹfà ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ yìí.
1: Bí ìròyìn bó ti ń tẹ̀ síwájú òun náà ni ìròyìn eléyìí ti ń bẹ lọ́wọ́ mi o gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó jáde síta ìyàn láti inú ìjọ eyín tó jẹ́ ti ìpàgọ́ tó jẹ́ ti gbogbogbò gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe kọ́ wọ́n ní ẹsẹ̀ ò gbá èrò lórí ilẹ̀ ìpàgọ́ olúwo ọlọ́run àpèríre ìyàn òfin ti ìpàgọ́ àpèríre ẹlẹ́ẹ̀kọkànlélọ́gbọ̀n ọ̀rú ẹ̀ èyí tí ọlọ́run gbé kalẹ̀ látọwọ́ bàbá wa ìránṣẹ́ ọlọ́run alaye Reverend Samson Akínrìndé àti màmá Juliana Akínrìndé pẹ̀lú àkórí ìtọdún yìí èyí tí wọ́n pè ní oore ọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ìpàgọ́ olúwo ọlọ́run àpèríre òun náà ló wáyé ní orílẹ̀ olúwo ọlọ́run àpèríre tó wà ní agbègbè Akoto Estate ní Olúyọ̀lé Extension of Elébù Market nílùú Ìbàdàn níbi tí Reverend Samson bàbá àpèríre àti màmá àpèríre tí wọ́n ti gba ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run lálejò wọn ni bíi Reverend Joseph Ọ̀tẹ̀gbàdé gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ bàbá àpèríre ẹ̀dà Isaac Ajetomobi Reverend Omiwọlé Lawrence Mrs. Babalọla Oyídàmọ́lá àti Mrs. Esther Ọ̀dẹ́lẹ̀yẹ tó fi mọ́ Pastor Kehinde Ọláyá àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn wọn ni náà ni wọ́n péjúpésẹ̀ síbi fífi ọpẹ́ fún olúwo ọlọ́run àpèríre gẹ́gẹ́ bí ọjọ́ èyí tó jẹ́ èyí tó kẹ́yìn nínú ìpàdé ìpàgọ́ alágbára náà nínú ìpàgọ́ olúwo ọlọ́run àpèríre tọdún yìí níbẹ̀ náà ni ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ti jẹ́rìí sí agbára ọlọ́run lára àwọn ètò tó ń ti ayẹyẹ tó wá ń bẹ̀ òun náà ni kíkọ orí ìyìn látẹnu àwọn akọrin gbígba àdúrà àti bí bàbá àpèríre bí wọ́n ṣe ń pàṣẹ pẹ̀lú àsọtẹ́lẹ̀ ayọ̀ sí inú ayé àwọn onípòjúpò tó wà níbi ìpàgọ́ àdúrà náà ṣáájú òun náà ni ìpàgọ́ àdúrà olúwo ọlọ́run àpèríre òun náà ló ti bẹ̀rẹ̀ láti ọgbọ̀njọ́ oṣù kẹjọ sí ọjọ́ kẹfà iyùn oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn tó sì tọ́ka sí wípé ọjọ́ ọ̀hún òun náà ló jẹ́ ọjọ́ àṣekágbá gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run bí wọ́n ṣe ń da àmì òróró orí wọn pọ̀ láti fi tú àwọn òǹdè sílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ọkàn tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé òun náà ni wọ́n ní ayọ̀ tó ti máa jẹ́rìí sí agbára ọlọ́run nínú ọ̀rọ̀ wọn òun náà ni màmá àpèríre iyùn Mrs. Juliana Akínrìndé ló sì ti pàrọwà sí gbogbo àwọn obìnrin láti ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ìtẹríba àti àgbọ́yé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ wọn nínú ilé àti nínú ìjọ léyìí tí wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ wípé ó jẹ́ ojú iṣẹ́ rere téyìí tí àwọn obìnrin tí wọ́n gbọ́dọ̀ fi di ilé wọn mú o tó ń ti ṣiṣẹ́ àtìlẹ́yìn fún àwọn ọkọ wọn láoko tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀hún àwọn ìránṣẹ́ ọlọ́run tó bá àwọn akọ̀ròyìn ní ìkànnì iléeṣẹ́ wa 32 FM 94.9 sọ̀rọ̀ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé ìpàgọ́ àpèríre ẹlẹ́ẹ̀kọkànlélọ́gbọ̀n ọ̀rú ẹ̀ òun náà ló sì tún jẹ́ àkọ́kọ́ ọ̀rú ẹ̀ eléyìí tí Reverend Samson Akínrìndé bàbá àpèríre tí wọ́n ṣe lẹ́yìn tí wọ́n sọ pé wọ́n ti fẹ̀yìntì nínú ìjọ Assembly Church of God eléyìí tí àkòrí tọdún yìí

0: 72 hours with God. Ẹgbẹ́rún Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí tí ṣe yanu nínú ayé oníbojikun ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàádọ́rin pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú Àánú. Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Òjó. Bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe ohun titun. Ẹ̀sà 43 verse 19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta. Àti ṣòru láago méjìlá òru lọ́jọ́ Sunday. A pàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán. Àti ṣòru láago mẹ́gbọ̀ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mẹ́síkà. Kilomita 18 Ìbàdàn Ife Expressway. Òsèǹgẹ̀rẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè. Prophet Abel Taiwo Òjó. Bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
1: Òórùn dídùn tó peléke, kí ló ń sin ọ̀rẹ́ mi? Èyí ni àṣírí.

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mẹ̀ ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ o mẹ̀ worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkangbì ètò náà, gbélégbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, kí wọ́n náà tẹ́tí léko, wá kọ́gbọ́ nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn mà wúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélégbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn, gbélégbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wa fún wa, gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oduduwa.

gbogbo dúkìá tó ní wọn pin mọ owó lọkọọkan kò wá tán bí ẹ wò pé ṣé ayé alówó mọ lè na àwọn kan wà bẹẹ tó jẹ pé àwọn ni wọn láwọn púpọ bẹẹ ó tẹ ní dẹndẹ owó lọwọ.

owó tu olùlọ́wọ́ kó tó lè gbádùn ìwọ̀nba tó bá nínà kọ́kọ́ gbádùn náà kẹnikẹ́ni ó tó gbádùn nínú owó ọ̀hún o ìbówó tó ṣiṣẹ́ fún ni kí ló wá dé tó lè na gbogbo owó tó ń kó pamọ́ tó jẹ́ pé tó bá kú tán yóò di tẹlòmíì.

lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀gbẹ́ni kan lọ ṣájò ló bá ní jàǹbá mọ́tò l'accident lọ́nà ẹni yìí bóyá ló tì ju ẹni ogójì ọdún lọ tàbí kó mọ̀ tí tó ogójì ọdún lẹ́yìn ọjọ́ keje tó kú mo gbọ́ pé wọ́n ń ṣayẹyẹ òkú ẹ̀ wọ́n ti ń ṣèlérí wọ́n ti ń dáná.

ìyàwó tó bá wá gbójú gbóyà tó fẹ́ dààbò bo dúkìá ọkọ ẹ̀ tó dolóògbé tó bá gbé mú jò àwọn mọ̀lẹ́bí wọn lè gbógun tì í kí wọn lè jáde wọn tiẹ̀ lé ní òun gan ló pa ọkọ ẹ̀ àbí nílé ayé tá a wà yìí kọ́ ohun tó ń ṣẹlẹ̀ ni. Ọkan ti ẹwà tí mo mọ̀ ọgbẹ́ni yìí ó mà nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ yeye o ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ púpọ̀ òun àti ìyàwó ẹ̀ pẹ̀lú ọmọ tó bí ni kò fààyè gba mọ̀lẹ́bí kankan lójijì ni kú bá mú ọ̀gbẹ́ni yìí náà lọ o ní wàhálà bá dé lẹ́yìn ikú ẹ̀ làwọn mọ̀lẹ́bí bá gbógun sí ìyàwó ọ̀gbẹ́ni yìí wọ́n ṣe títí wọ́n pàyàwó ẹ̀ àwọn ayákilà ló wá pàyàwó ẹ̀ mọ́nú ilé. Èyí ti jẹ́ ikú kele yìí ọkọ kú ta ìkó wọn tó gbàyàwó ẹ̀ náà gbogbo èèyàn náà ló ti mọ ibi tí kò ìyàwó olóògbé yìí ti wá nígbà tó yá àkọ́bí ọmọ wọn bá ní òun ò ní gbà o ló bá ń fi mú fílẹ̀ láti wádìí ikú tó pa ìyá ẹ̀. Èmi ti yín tòótọ́ inú ìwádìí ni ọmọ ìwà tí wọ́n fi ta ọfà òkùnkùn mọ́ ó sùn ní jíjí tí ó jì í ṣe ló ń ṣe kántakàntan tó di tí wọ́n ń gbé káàkiri fún ìtọ́jú kíá làwọn ọmọ tó kù bá sá tèfètèfè ni wọ́n bá sá lọ lú ọba nílùú Èbó. Ẹ wo mẹ́ta ni àwọn ọmọ yìí àkọ́bí ni wọ́n ti sọ dìdàkudà yìí àwọn méjì tó kù wọ́n ṣá àsálà fún ẹ̀mí wọn wọ́n fi gbogbo dúkìá òbí wọn méjèèjì tó kù àti owó tó wà ní báńkì wọ́n fi ilẹ̀ fáwọn mọ̀lẹ́bí wọn ò bá wọn dùn kí wọ́n má ba pa wọ́n.

mọ̀lẹ́bí kan wà bẹ́ẹ̀ tí wọ́n dájú yẹ́yẹ́ ogun ológun ni wọ́n gbójúlé olówó kan òtòṣì mẹ́fà nínú mọ̀lẹ́bí tó lówó inú wọn yìí ò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fètò sí kó tún fọgbọ́n ṣe wọ́n lè dojú ọwọ́ ẹ̀ délẹ̀ ṣé gbogbo wọn nínú wọn dùn sí ni ìkalẹ́ lòmíì nínú wọn wọ́n gbà kámú ni.

àìmọye ilé ọlá tí wọ́n ti wó dànù àìmọye ilé ọlá tí wọ́n ti bàjẹ́ ọkọ kú mọ̀lẹ́bí léyàwó ẹ̀ dànù tọmọtọmọ ìwá wọn nìyẹn béèyàn ò bá ti sí mọ́ kò sí ní tí wọn ò lè dánwò lẹ́yìn ikú èèyàn. Gbọ́ mi dáadáa báyìí ṣe ń tó tọ́ tó yẹ nígbà tó wà láyé má dájọ́ sí nǹkan àkọ́kọ́ tó kọ́ṣe ni pé jẹ́ kí ètò ààbò tó péye kó wà fún gbogbo dúkìá tó bá ní àtilé àtilẹ̀ àtiléeṣẹ́ àti gbogbo owó tó bá wà ní báǹkì ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọn ò tí ì ṣètò fún gbogbo nǹkan wọ̀nyí o.

lóòótọ́ kì í ṣe gbogbo ìyàwó la lè finú hàn. Àwọn ìyàwó kan wà lóòótọ́ tí ò ṣe finú hàn tó jẹ́ pé ìṣubú ọkọ wọn ni wọ́n ń wá, àṣìfẹ́ ìyàwó ni wọ́n jẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyàwó gidi la fẹ́, a gbọ́dọ̀ jẹ́ kó mọ gbogbo ibi tí dúkìá tá a ní wà, kí gbogbo nǹkan náà kó mọ̀ bá dìtẹ́ni ẹlẹ́ni.

kò lẹsẹ kò lẹsẹ kẹlẹsẹ o mọ jìyà yóò jìyà ẹsẹ tó ṣẹ ní o dada ọtọ ni tó ń sọ lẹnu ọtọ ni tó ń wò ní wà òun ló fi jẹ pé bẹyàn bá ń yọ ilẹ dá ohun abẹnú àmọ yọ ni ṣe balenge balenge ile ogba ona ogba o dadama dami bo ba dami adabi o ma dajo fun eni bi gbogbo

0: 2FM 94.9. I'm feeling bad, bad, bad.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ́ yín ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Kò ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32FM 94.9, à ń fẹ̀rín gba gbogbo ayé.
3: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì dájú 2FM gbóṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dájú 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá. Ayé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

ìyá báyìí ọ̀pọ̀lọpọ̀ náà ni ó mọ sáfún lóòótọ́ kódà ládùúgbò ibi tó wà wọ́n tún lè máa dẹ́yẹ sí i kí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ kí wọ́n máa pè ní ìyá àjẹ́ ìyá báyìí ó lè jẹ́ pé ilé àkọ́tì kan ló ń sun ẹbí kọ́ ọmọ kọ́ kò sẹ́nì kankan tó fẹ́ súnmọ́ ìgbàgbọ́ wọn ni wípé àjẹ́ ni ǹjẹ́ lóòótọ́ wa ni bí pé ìyá báyìí àjẹ́ ni ọmọ kan ṣoṣo tó ṣẹ́kù nínú ọmọ mẹ́sàn-án tó tún bí kí ló fà á tí yẹn náà tún ṣe wá ń sá fún ǹjẹ́ a wá mọ àdìtú tí ń bẹ̀ ńbẹ̀ àmọ́ ọmọ yìí o lè jẹ́ pé nǹkan kan ń ṣẹlẹ̀ sígbésí ayé ẹ̀ tí ò yé pínpín o lè máa kojú àwọn ogun kan tógun náà ti fẹ́ gba ẹ̀mí ẹ̀ ìgbà tí ó bá wá jáde sí i láti lọ ṣàyẹ̀wò sógun tó ń jà á o lè jẹ́ pé ọwọ́ wòlíì èké tàbí àfá èké ló ń bọ́ sí tàbí lọ́dọ̀ yẹ̀míwò tó jẹ́ pé kì í ṣe ojúlówó babaláwo làwọn yẹn náà ó bá tún máa dákún wàhálà ìyá ẹ̀ tó bí wọ́n lè ní màmá ẹ̀ ń kọ́ o.

ìyá báyìí ẹ gbọ́ ta ló fẹ́ wẹ̀ mọ́ ọmọ mẹjọ tó kú mọ lọwọ kí ló fa sábàbí ikú àwọn ọmọ ọhún ọṣẹ wo ló fẹ fi wẹ mọ pé òun ò lọwọ nínú ikú wọn àdìtú ibẹ nìyẹn ẹlẹdàá nìkan ló yé kò sẹni tó yé o ṣé àkọsílẹ ni ká pe ni àbí bí ìyá yìí ṣe yan tiẹ àdìtú ni kò sẹni tó yé ta ló wá fẹ jà fún gbogbo àwọn ẹdá tó yé òye òye nípa àyànmọ tó yẹ kó pè ìyá yìí níjà wọn tún ń sá fún ni

ọpọlọpọ ìyá ni wọn ti sọ lẹnu bẹẹ tí wọn ti sọ lórúkọ tí kìí ṣe tiwọn ẹni àbíkú ń dà láàmú tí gbogbo ọmọ ẹ̀ ń kú náà wọn sọ pé àjẹni ẹni tó jẹ pé àwọn ọmọ tó bí kò sí kankan tó làlùyọ tọnà tó ń dímọ gbogbo wọn pẹgẹpẹgẹ àjẹni wọn ó pè ya wọn bẹẹ ìyá wọn kò ní nǹkan kan ṣe nínú tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ wọ̀nyí o àwọn èèyàn kan ló yí wọn lọ́kàn padà tí wọ́n kọyin wọn sí ya wọn tí wọ́n fi sọ̀yà wọn dòṣìkà ẹ̀dá

ẹyin ọjọgbọn onílàákàyè báwo la ti ṣe ta ni o tun to ta ni o tun ṣe ta ni o fìdí òtítọ múlẹ o sọ lọgbọn kọ o dẹ sòmùgọkọ o àwọn nkan míì tó jẹ pé àdìtú ni njọ ṣeéṣe ká mọ̀dí àdìtú ọ̀hún ta lóye ogun tó ń jẹ ẹlòmíì kò yé ó tún lọ bá wọn tí ó gbàálẹ àwọn tó lọ bá wọn tún ń dákun òmíì ti gbàbọ̀dè nínú àwọn tó lọ bá wọn tún ń bá dákun nǹkan tí ń ṣe ni àwọn tó lọ bá wọn tún ń bá dákun tí ń ṣe ni òmíì ti gbàbọ̀dè nínú wọn níbo lẹni bẹ́ẹ̀ tún wá fẹ́ kẹjọ́ lọ níbo ló fẹ́ sàṣì ta ló fẹ́ fẹjọ́ lọ ẹ wo ohun tó ṣẹlẹ̀ sọ́mọ ẹlòmíì àdìtú ni o.

ìtọ́jú àwọn ọmọ wa ó ṣe pàtàkì ó ṣe kókó iṣẹ́ ń bẹ fáwọn òbí láti ṣe nípa àwọn ọmọ wa tá à ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó ń yàyà kú ya tí wọ́n ń ṣèṣekúṣe náà ló jẹ́ wípé yàtọ̀ sí pé wọ́n ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹ̀bí ń bẹ lọ́wọ́ àwọn òbí wọn náà bóyá lẹ mọ̀ bẹ́ẹ̀

0: Gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn àtà fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè, àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn àtà fún wa mọ́ o, kò dẹ̀ sí oúnjẹ ńlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìyàrìjọ́ rárí sí mi. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèètì méjì ni mo ṣe ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Gíráduwèètì lọ máa fi wò kété tó máa yí gbọ́ ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Gorosau Ekiti.
3: 32 FM 94.9.

0: 30 million èèyàn ló wà ń lu kan tó dẹ̀ ní ọba ẹyọ kan ọba ẹ náà ni bàbá gbogbo wọn ìbàjẹ́ èèyàn gíga ìbàjẹ́ kúkúrú ìbàjẹ́ tó sanra ìbàjẹ́ tó tínrín ìbàjẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ tó wù kí ìbá máa ṣe àbí ẹ̀sìnkẹ́sì tó wù kí ìbá máa ṣe kábíyèsí ẹ̀ náà ni bàbá wọn ìyẹn ni wípé kábíyèsí ò lè láyò òun ni ò ṣe lè ṣe òṣèlú ẹlẹgbẹtẹgbẹ tó bá lọmọ mẹwàá tó bá ní nǹkan ní ayò ọ̀pá ni ní bíbélì jacob mú joseph láyò tí àwọn mùsùlùmí máa ń pè ní yusuf á máa bọ́ rẹ wọ́n ta lẹ́rù ni wọ́n sọ sẹ́wọ̀n ni bàbá ò yan ayò láàrin ọmọ ìyá ò yan ayò láàrin ọmọ tó bá jẹ́ bàbá gbogbo olóṣèlú lónìí there are 20 or 21 registered parties tó bá jẹ́ 21 ló fẹ́ ṣe president àbí 21 ló fẹ́ ṣe governor wọ́n gẹ́gẹ́ bíi kábíyèsí bàbá gbogbo wọn ló jẹ́ ò ní ìwà gẹ́gẹ́ bí ọmọlúàbí kábíyèsí láti dúró sẹ́yìn olóṣèlú kan gbogbo wọn ló gbọ́dọ̀ dúró sẹ́yìn nǹkan tó bá wo aráàlú wọ́n wá yàn tó pé wọn ò yàn wọ́ o aráàlú á yàn tó bá wo aráàlú pé wèrè ni wọ́n fẹ́ yàn nǹkan tó ń jẹ́ democracy ni tení ọjọ́ ta bá níbò professor àti wèrè ìbò kan ni wọ́n ní tí wèrè bá lè rántí láti lọ sí polling booth oníbò ẹyọ kan vice chancellor náà níbò ẹyọ kan dangote níbò ẹyọ kan lébìrì abẹ́ níbò ẹyọ kan lèmọ́mù níbò ẹyọ kan àwọn tí ń gbé àgé nínú mọ́ṣáláṣí wọn níbò ẹyọ kan ẹyọ kan apárokọ ò ga jù kan lọ a fi àwọn aráàlú kan ṣe nǹkan tó ṣe bàbá gbọ́dọ̀ fira ẹ̀ sípò bàbá ìyẹn ṣe pàtàkì gbogbo olóṣèlú tó bá wá ni wọ́n gbọ́dọ̀ kan sẹ̀ tó bá jẹ́ ọmọlúàbí ní ààfin pé bàbá mo fẹ́ lọ sa eré ìje yìí fàdúrà sí mi láti fàdúrà sí kò ní ayò ṣùgbọ́n lọ́nà kan apá ìjọba ni wọ́n láfi ní council of obas and traditional rulers tí nǹkan bá dàrú ń sìn ta bá ń fètò àlàáfíà ta làwọn gómìnà àbí president máa pè àwọn báyìí náà ni à ń torí pé wọn ò partisan wọn ò ń fìṣẹ́ ọ̀nà kan ó máa ń jẹ́ kó yẹ kí wọ́n lè pe gbogbo ará ìlú pé ẹ wá o nǹkan tíjọba ń ṣe yìí o ẹ má jẹ́ ká jólé o ẹ má jẹ́ ká da ọ̀nà rú o ẹ má jẹ́ ká da àlàáfíà rú o nítorí pé kò pe wá o nítorí pé àwọn tó ti ṣe lánàá kò pe wọn ọba kan wà tó ń jẹ́ ọdẹmọ ọ̀fíṣàrà wọ́n sanwó ẹ̀ di kọ́bọ̀ kan nítorí ngbà tí ayé dẹmu òun ṣe tàwó lọ́wọ́ ọba kan tó jẹ́ ọlágbègi ọlọ́wọ́ nígbà náà ngbà tí kò ṣe nǹkan tí àwọn ará tó fì sí ẹgbẹ́ dẹmu tí ò fì sí ẹgbẹ́ awó lọ́wọ́ ngbà tí àwọn aráàlú máa ya bò wọ́n lè kúrò lórí oyè ni lẹ́yìn tó bó tiẹ̀ jẹ́ pé ọlọ́run wá ṣe àánú ẹ̀ ó lè padà wá ṣùgbọ́n wọ́n lè ń gbà náà kò yẹ kí ọba ọ́fíìsì bì kan mo gbà yẹ ṣùgbọ́n ká máa búyàn yẹn kò ń ṣara ẹ̀ kì í ṣòṣèlú that is not democracy.
1: Ọ̀jọ̀gbọ́n Yemí Farounbi bí ọba bá jẹ́ bàbá gbogbo ìlú àsìkò yìí àwọn ajínigbé ò wọn ò dá ọba sí wọn ò dá aráàlú sí

0: kaabo pada sori eto gba kede oro ojogbon yemi farumbi oon ibani amo gborin lo o ti du opolopo nte eso ṣugbọn ba oro kan bo lori awon ori ade ijigbara leke mo fe ke fule kawo ale to da si
1: seri ise kabiyesi ko le nitori pe mi fẹ́ràn gómìnà kan mi ní ṣe bí permanent secretary kan ni àbádájọ́ tó yẹ kó dájọ́ àdúgbò mi láì gómìnà mi ní dájọ́ wọ́n ní constitutional responsibility traditional responsibility èmi sì máa fẹ́ ká nǹkan bí èsì máa rántí mo bá ṣe kọrin yẹn ní ìlú la ní ẹ̀túṣe iṣẹ́ kábíyèsí ni ẹ̀kì ṣe pé kò bàjẹ́ òun ló fi jẹ́ pé ipa wọn nú ìjọba ṣe pàtàkì ngbà míì wọ́n lè jọmọdé ngbà míì wọ́n lè jòlówó ngbà míì wọ́n lè jalágidi wọ́n lè ṣùgbọ́n wọ́n máa rántí wípé kì í ṣe pé àyànwọ́n kì í ṣe pé wọ́n pọ́pùlà la fi fi wọ́n síbẹ̀ ṣùgbọ́n nítorí pé irú ẹ̀jẹ̀ tó wà nú wọn ni wọ́n fi débẹ̀ wọ́n á ṣiṣẹ́ wọn àwọn olóṣèlú náà ngbà míì olóṣèlú a máa da nǹkan jù èmi ni bàbá ń support ṣé bàbá bọ́ síta tó announce pé mo ṣé ọ̀nà ọwọ́ ẹ̀ sókè ni tó bá tẹ̀tẹ̀lé bàbá lánàá tí bàbá wá dépò ọlá tó dépò bàbá gẹ́gẹ́ ọba ọmọ tó bá ní ọkọ lọ ṣe àmọ́ àmọ́ apariwo èmi ni bàbá fẹ́ràn ọmọ tó bá sọ̀rọ̀ ṣé kì í ṣe pé ó fara ẹ̀ fún ṣìta ni sọ nǹkan tó fẹ́ ṣe kí aráàlú wọn gbárùkù tiẹ̀ táwọn bá dẹ̀ fẹ́ràn rẹ kọ́ gbárùkùtù ẹni tó bá wù wọ́n àwa olóṣèlú ẹ má máa fa àwọn bàbá wọ̀nyí sínú wàhálà nígbà tí kábíyèsí àná kábíyèsí ọba lámìdí adéyẹmí
0: bàbá yeye àtàndá
1: ọ̀pọ̀lọpọ̀ máa ń lọ pé kò láìkì awolowo kò láìkì awolowo kò láìkì ẹgbẹ́ awolowo ó tẹ fẹ́ràn àwọn haúsá jù sọ́tà ni máa ń tẹ̀lé ngbà tó di tí ọ̀rọ̀ dójú ẹ̀ ní 1993 lórí mko ta ló dúró tì ó dúró tì nítorí pé ó jẹ́ ààrẹ ọ̀nà kankan fún ilẹ̀ yorùbá kì í ṣe torí ẹgbẹ́ ẹni tó bá sì mọ bàbá ẹ ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún kó tó lọ á mọ̀ wípé ọ̀rọ̀ yóò bá jẹ́ lógún mo tẹ̀wá ń bì kan tó ṣe lecture kan ní ua lórí awolowo báyìí mo ṣe ń wò ẹtẹ ní òfẹ́ràn awolowo rẹ bí kábíyèsí ṣe máa ń ṣe nìyẹn bàbá gbogbo wà ní àwa olóṣèlú ẹ má jà wọ wọn nílẹ̀ torí ẹni tó bá ta ara lé ẹ lọ pọ̀
0: kò lè ríra lọ́wọ́n
1: káwọn kábíyèsí náà ká ṣọ́ra èmi ti ẹ̀ mọ̀ pé kò sí kábíyèsí tí ò ní sílẹ̀ kó ẹ̀ fún olóṣèlú kan
0: abáàfin ni a ti ń sọ pé lágbájá ni ẹ jó lọ ẹ fàtàmì lólè lẹ́rú fi ń bà wọn olóṣèlú
1: ṣé ààfin náà ti ń fà ní àfi kó mọ ẹgbẹ́ kó mọ òṣèlú ṣe nínú ẹgbẹ́ kó mọ òṣèlú ṣe nínú ẹgbẹ́ tábàdẹ̀ mú ẹ lọ́nà tí ò dáa yóò yọ ọ́lẹ̀ lọ́jọ́ ìdìbò ẹni bá mọ òṣèlú dáadáa kó lọ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́sùn kì í ṣe pé kándídè tó dáa ọlọ́pọlọ ọlọ́gbọ́n onímọ̀ ni ṣùgbọ́n torí pé àwọn kan ò fara mọ́ bí wọ́n ṣe fà á lẹ̀ nígbà tó dọjọ́ ìbò yọ lẹ̀ kábíyèsí kan ò lè yí ẹ padà kábíyèsí kan ò lè yí pé o ò ní wà padà kábíyèsí kan ò lè yí pé o ò mọ́ ṣe padà kábíyèsí kan ò lè yí pé o ò lọ́gbọ́n o ò ní mọ o ò lóye padà ẹ sọ fáráàlú nǹkan tẹ fẹ́ ṣe ẹ bá ń kábíyèsí lẹ̀.
0: 0705-5949 àbí 0809-7949 plus 234-906-2949 àwọn nọ́mbà tẹ láǹfààní láti fi pè wá wọlé láàárọ̀ èrè ojú òpó Facebook àbí YouTube 32FM949 fẹ̀yìn ẹ̀. Hello.
2: Hello sir.
0: Ẹ káàárọ̀
2: sá o.
0: Yes sir.
2: Ẹ kú ètò sá. Mo kí bàbá mi tí ń bẹ́ẹ̀bẹ̀ yẹn o.
0: Orúkọ yín àti bí ẹ ti ń pè.
2: Àmọ̀ ìrìyìn bá o. Adé ẹ̀mọ Jọ́sìn ló ń pè láti ọ̀nà ara.
0: Ìṣẹ́jú kan sá.
2: Ẹ jọ tá a fẹ́ rí tá a fẹ́ bẹ àwọn ọba lọ́balọ́ba wa sí ni pé kí wọ́n sá fún òṣèlú. Àwọn olóṣèlú ò lójú tì wọ́n mọ̀ jẹ́ wọ́n kó ẹ̀rẹ̀ bá wọn lára. Kọ̀dá kí ọba kẹ́bí ọba bàbá gbogbo wa ni wọ́n kọ̀ wọ́n mọ̀ gbé ẹnìkan lérí. Ẹni gbé lérí ẹ̀ tí ọba wọlé kọ́ ìyàwó ni wọ́n kọ́ sẹ́ńtẹ́ takuntakuntan ègèsì. Ṣé owó yẹn wọ́n mọ̀ fi sùúrù ṣe bàbá tiwa ni wọ́n àgbọ̀dọ̀ sọ̀rọ̀ bàbá wa ni wọ́n kò sì lè burú bí fún ọmọ kó péré kọ́ mọ sọ fún yẹ̀ pé kọ́ pàdé ẹ̀ mọ̀. Lábọ̀ náà
3: 0705-5949 0809-7949 Hello? Hello, sir. Mo kàn kí wọ́n yàn sọ́jú pé ilé ìní pọ̀ sí. Nígbà látàyè ìṣàgé àti táwọn yẹn sì ń jẹ president tẹ́ ń wá sọ́dọ̀ bàbá yìí ọ̀yẹ́ ni kankan ní pọ̀ sí. Tó abẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ ọlátí bàbá yìí ní ó tẹ lọ́rùn. Ẹ̀kọ́wọ́ ńlá olóṣèlú káàkiri ọlá tó lè fi tó bàbá yìí ti kẹ́kọ̀ọ́ lórí ti bàbá aláàfin àti bàbá owó lọ́wọ́ ó ti kẹ́kọ̀ọ́. Bàbá wa Olúbàdàn Kábíyèsí kò sí nínú tàwọn ọmọ sọ ni pé ṣèyí ló gbọ́ pa àṣẹ lẹ́yìn lọ́wọ́. Ẹtọ́ àárín àti àwọn ọmọ yín ṣe káwọn aláàjọ mọ́ bá sọ pé di aláàjọ mú bàdàn yóò dá fún mi o.
0: Plus 234-906-2949 plus 234-906-2949 hello yeah, 0809-7949 0705-5949 hello

0: Hello, Caro. Hello, Caro. Hello.
1: Ilé kojúmọ́.
0: Ẹ káàárọ̀ mọ́.
1: Ẹ pé tòṣà o. Ruth ló ń pè látàlákẹ́ ní sọ́tàn lágbára náà. Mo kí bàbá mi ń bẹ̀yẹn náà, wọ́n kó wa tuntun látàrọ. Ẹ wo àwọn ọlọ́ba wa kí wọ́n yé dá sóṣèlú ipò táyẹn wọn fún ó wà mọ́ rẹpẹtẹ ju gbogbo èyí tí wọ́n rán tọwọ́ bọ̀ ẹ lọ. Ṣé Ìbàdàn nìkan ni aṣáǹgbá àwọn bàbí tí wọ́n bá dá sóṣèlú? Pàárọ̀ wọn ni kí wọ́n jọ, kí wọ́n ṣe iṣẹ́ ta ní kí wọ́n bá wa ṣe, kí wọ́n bá wa tòlú mọ́, àfẹ́jẹ́ kán máa tọ́ bọ ní òṣèlú rárá. Ẹ kú ètò.

0: ẹ kú ya lẹ́ta Prince Bunmi Adefusi ló pé láti agbègbè Apata.
1: ẹ rí pé
0: òfin ló gbé ọba sí abẹ́ òṣèlú, kì í ṣe olóṣèlú gan fara wọn. Ẹ rí pé ní bílẹ̀ ṣe mọ́ lónìí lókù gọ́ọ̀mẹ̀ chairman ó lágbára ju ọba lọ. Ọba gómìnà dẹ̀ ló ń fún ọba ní staff of office, ó túmọ̀ sí pé public servant ni ọba, advisory role ni wọ́n play bí kọ́ máa fún gómìnà nímọ̀ràn nípa ọ̀rọ̀ tí nǹkan fi da lórí security. Function wọn nìyẹn o, function ọba nìyẹn o. Tọ́ba bá wá ń dá sóṣèlú, ẹbí akọba lọ gbé adé lẹ̀ kó wá join òṣèlú, because eléyìnbó máa ní you cannot eat your cake and have it. So bí òṣèlú ṣe wà lónìí, kò yẹ kí a rí ọba kankan olùmọ̀dá sóṣèlú. Ọba gbọ́dọ̀ embrace everybody. Tí mo bá wá sàfin nísìnyí báyìí, bí akẹgbẹ́ mi náà wá sàfin, bẹ́ẹ̀ nìkan náà wá sàfin, tá a dẹ̀ fẹ́ dùn kan ẹyọ kan. Ọba gbọ́dọ̀ gba gbogbo wa bí ọmọ bákan náà ni. Ọba lè lẹ́ni tó fẹ́ràn nu o, àbọ̀ kò tọ́ fún ọba láti wá sọ ní gbangba yàyà yàyà pé láàrin gbogbo ẹyin tẹ́ wá o. Ẹni yìí lèmi ó dìbò fún, oníkẹ́ dìbò fún Masiki ó wrong. Irú ọba báyìí tó bá bá sọ bẹ́ẹ̀ sí ẹ̀dẹ̀ ẹ̀yin àgbàlagbà dẹ́ máa sọ pé politics is dirty. Tí wọ́n bá wá ta ẹrẹ̀ òṣèlú fún ẹrẹ̀ òṣèlú sí ọba lára, àwọn yóò máa pariwo máa sọ̀rọ̀ with emotion. Bọ̀kásò tọ̀rọ̀ kí lọ́ba ń wá nídìí òṣèlú. Ẹ kú ètò.
1: Ẹ ṣeun Ọ̀ṣọ̀gbọ́n Yemí Farounbe, ìbéèrè tẹ́ni ìbéèrè pé kí lọ́ba ń wá nídìí òṣèlú, ṣé ká wá ní torí pé èèyàn bá ti jọba ẹjẹ́ ń gbé pé
2: Hello, ẹ káàárọ̀ Captain Fitchu.
1: Ẹ káàárọ̀ sir.
2: Mo kí àwọn bàbá wa, àwọn òpè fún wa. Sulaiman Sheriff ló ń pè láti Ọ̀nàara. Nítorí ọ̀rọ̀ tí ẹ dáhùn ààrẹ, ọ̀rọ̀ tó wà sensitive ni. Lọ́wọ́ máa ń ṣe mí láàánú pé wáì tó fi máa ń jẹ́ Ìbàdàn, nítorí mí náà mọ Ìbàdàn ni o. Ìdí mo fi ń sọ bẹ́ẹ̀ rí o, wọ́n ní history never forget the past. Ní 2017, olóògbé gómìnà Àná Ajímọ̀bi, àwọn náà sọrọ statement yìí fún olùbàdàn nígbà náà, sọrọ ẹ tó wá repeat ní ìsìn again. So àwọn ìgbèríko míì wà bí aṣẹ́yìn sọ̀hún aláàfin tọ́dọ̀ táwọn kì í ṣe

0: àwọn òṣìṣẹ́ àwọn ọbíṣẹ́ onígbò jẹ́ pé àwọn ò ní lè bọ́ta sọ̀rọ̀ pé nǹkan báyìí ìtara ló bá ti sọ lórúkọ àwọn òun náà ni wọ́n dìbò fún irú ọjọ́ náà òun ò kúkú ní sí òun ó máa mójútó ìbò ni òun ò ní lè dìbò ohun òun ò jáde síta báyìí torí pé aráàlú ni ó dictate fún àwọn ṣé kò jẹ́ bẹ́ẹ̀ náà ni fún àwọn ọba wa náà báyìí pé ìtara ló bá ti yan ó dá bàbá fẹ́ fi yàjà wọn.
1: Ṣíbọ̀ bá ń dìbò náà a bá ń dìbò gẹ́gẹ́ bí ẹnìkan yí ó dìbò ẹmẹsẹ̀ ó dìbò ìyàwó ó dìbò lóye ó dìbò ọlọ́pàá tó ń sọ̀rọ̀ gan ṣé wọ́n dìbò ní police station àbí wọn kì í dìbò ní barracks àní wọn ò lè dìbò ṣùgbọ́n wọn ò lè máa kéde ìbò ìbáyìí báyìí ni ẹni ta bá ní pé arsenal àti chelsea fẹ́ lọ gbá bọ́ọ̀lù ìwọ ni referee o ó wá débẹ̀ pé èmi yìí o chelsea ni mo ṣe o àbí arsenal ni mo ṣe o ṣe àwọn yòókù wọn ni gbẹ̀kẹ̀lé inú ẹ̀ nǹkan tí wọ́n sọ nìyẹn ṣe ẹ̀dẹ̀ rí iṣẹ́ rí tí àwùjalè tí wọ́n sọ ó dùn mọ́ mi inú pé mo rántí pé ọ̀rẹ́ mi kan ó fẹ́ ṣe gómìnà ní ogun state ó lọ bá àwùjalè olóyè àwùjalè ló wá ní ó kàjọ olóyè mi ò sẹ́yìn tó kàn mí mẹ́ ọ̀bọ̀ gbangba ló ti sọ ọlọ campaign o nǹkan táwọn aráàlú bá fẹ́ ni o bó ṣe yẹ kó rí nìyẹn ṣe rí ọba a delicate situation la wà nàìjíríà àwọn ìlú mi ò lọ́ba so wọn ò ní wàhálà ìlú yẹn fada american sí wọn ò ní traditional institution ṣùgbọ́n àwa fẹ́ a ní ọba tá a fẹ́ máa bu ọlá àti iyì fún nítorí pé àwọn ni bàbá gbogbo wa but bí ẹnìkan ṣe sọ náà constitutionally yes employee ni wọn under the chairman of a local government but wọn tún wà superior sí chairman of local government tó pé wọn tún ní council of oba tí wọn ti lè máa bá governor sọrọ directly so tó bá jẹ bí òṣìṣẹ ọba tó jẹ ìjọba ló ń san salary part of ìjọba nìyẹn ṣùgbọ́n ìjọba yàtọ̀ sóṣèlú there is a difference between politics and governance governance ni ọba ní
0: agbára
1: lé lórí politics kò kàn wọ́n.
0: ẹ̀lú ẹ̀ káàárọ̀ sà.
2: ẹ̀lú ẹ̀ káàárọ̀ ok mú yìí lórúkọ mi mú pẹ̀lú láti new york mo kí bàbá ṣáàjì wà tán mú kí mo sàyè káàárọ̀. ok mo kí bàbá ajínigbé yìí lọ́wọ́ sí ìjẹ̀lẹ̀ níbi tí wọ́n ti bá ń gbọ́ ó ń ṣẹlẹ̀ ní pé kábíyèsí ìbò olóṣèlú ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀
0: ṣùgbọ́n gómìnà ò dárúkọ ọba kankan o ká mọ́ gbàgbé pé wọn à dárúkọ ọba kankan o ọ̀rọ̀ tí gómìnà sọ síta
1: ẹ má sọ
2: nǹkan tí gómìnà bá sọ àti nǹkan tí ọba bá sọ ẹ ráàlú rẹ kẹ mọ̀ kọ́tẹ́ fẹ́ lápèjúwe tí bọ́lá mẹ́sì gbogbo ẹ̀ ká pẹ́sẹ́ntì bọ́lá mẹ́sì gbogbo wa ìbàdàn tọ́lọ orí olùbàdàn ó gbọ́dọ̀ máa wẹ́kọ̀mù ọdọ́rọ̀ ju gẹ́gẹ́ wẹ́kọ̀mù ṣòwò rẹ lọ tí ò lè bá wa kábíyèsí ra ọ̀nbọ̀ kó jókòó síbẹ̀ lọ sí rírí tó ẹ ti àwọn kábíyèsí lẹ̀ àwọn olóṣèlú wọn ti ní kábíyèsí sí ẹ̀yà àdúrà náà ẹ̀yìn ẹ̀dẹ̀ ìgbà ok tábàbẹ́ dìbò ẹ lọ dìbò fẹ́ńtẹ́ fẹ́ kábíyèsí ò bá ṣe ìnáwó èèyàn kan sókè ó ní kábíyèsí tó bá fẹ́ ni tó bá lò pé àbẹ àwọn kan tó ń sọ bẹẹ níbi kan o àwọn yẹn ní ìjà àmọ ìwọ tí wọn lọ dìbò kábíyèsí ò lè mú ọwọ ẹ gẹgẹ báyìí kwariya ẹka síbi ìwọ tó wà nílùú tó rí nǹkan tí kábíyèsí bá ṣe fọwọ olóṣèlú yẹn sókè wọn rò pé kí olóṣèlú ìṣèlú lọdún mẹrin tí màá kó wá kàn sí ní pẹlú ẹ bó ti jẹ nìyẹn ìdílé pàwọn àwọn yàrá máa ń pọn àwọn yàrá máa ẹbí kábíyèsí bẹẹ kábíyè
0: ẹ ṣeun ká lè mọ padà wálé wẹrẹ wẹrẹ lórí ọjọgbọn òkèdè náà bá tún dé ní kí ni ìdí gan tí gómìnà fi ń ní fanfa pẹlú àwọn ọba ńlá ńlá nípínlẹ ọyọ àti rí.
1: yẹmi ò rí evidence ṣe rí a lot of people is imagine. Imagination is obakan. Mo reti oba ti wa so di television tabi ti wa newspaper me o dire du ti so ko candy ba ni ke dibo fun
0: an
1: reti e mi lo ko lo ba to ma go to be ta lo si e be bi eni kan si so bi to ba lo mo mewa o le len to feran nu won a ma fogbon se ni ti o ba fogbon se o kan ma o ma ti ye fun ya je ni olóṣèlú gan láti ní láti ní common sense torí tí ẹlòmíì gan bá fàyẹ sókè ó lè jẹ́ gan ló fi máa lùsìnà torí gbogbo àwọn ọ̀tá tiẹ̀ náà yóò dọ̀tá tiẹ̀ àwọn míì tó ti fẹ́ràn ẹ̀ tẹ́lẹ̀ tó pẹ́ ni tó fàyẹ sókè yẹ gan òní láárí wọn ò fẹ́ràn ẹ̀ so gbogbo kí ni ló ní ọgbọ́n ọdún ṣùgbọ́n nǹkan tèmi kan méjì ni.
0: Àmọ̀ràn yín náà
1: gbogbo kábíyèsí káàkiri nàìjíríà ẹ ṣèjọba ẹ má ṣòṣèlú ìkejì ẹyin olóṣèlú ẹ fi àwọn ọba alẹ àbẹmà ni àbóòbí ẹ fi wọn lẹ sáyé wọn ẹyin ẹ lọ bá àwọn aráàlú tẹ fẹ ṣe nǹkan fún kẹkéde nǹkan tẹ fẹ ṣe yẹri òṣèlú nípa nǹkan tí ẹ fẹ́ ṣe la fẹ́ gbọ́ ẹ sọ nǹkan tẹ fẹ́ ṣe ẹ sọ ibi tẹ fẹ́ ṣe sí ẹ sọ àkókò tẹ fẹ́ ṣe ẹ sọ iye owó tẹ fẹ́ ṣe torí tábámú yín lóhùn yẹ là á lè lò nígbà tẹ bá díjọba ẹyin kábíyèsí mo kí gbogbo yín ẹ máa gbádùn pálásì yín nǹkan tó bá jẹ́ iṣẹ́ tìyín ẹ ṣe iṣẹ́ tìyín kì í ṣòṣèlú.
0: Ẹ ṣeun ẹ jẹ́ àmọ̀ sẹ́rí padà rẹ̀lẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Yemí Farumbi OON amọ̀rìyìn bá ọ àgbà òní tán lórílẹ̀ o ẹ ti sọ báyìí olóṣèlú a ní ẹ mọ́sẹ̀ kí ìbú o lé
1: inú ìbú rárá ìṣèbú òṣèlú ò ń ṣèbú òṣèlú pé mo rántí pé mo tẹ̀lé awolowo lọ bìkan rí ó lóun fẹ́ ṣọ̀kan ọ̀fẹ́ àwọn wá béèrè ní campaign pé báwo ló ṣe ṣe oníṣẹ́ ní blackboard wa iye owó tí ó kọ́ sí láti ṣẹ̀kọ́ ọ̀fẹ́ ni ibi tí màá ti rówó ni ibi tí màá ti rówó ni ibi tí màá ti rówó ni nǹkan tó ń jẹ́ òṣèlú nìyẹn
0: kì í ṣe ìbú
1: iye ìwé òdúdú àbó pupa àbó ga yẹ kọ́ lóṣèlú kí ló fẹ́ ṣe tí ìpínlẹ̀ ọ̀yọ́ á fi dá sí kí ló fẹ́ ṣe tí nàìjíríà á fi dá sí tara ó tù wá tá lálàáfíà tá lẹ́sùn tá lè pa ojúdé.
0: Ẹ ṣeun
1: ẹ ṣe yẹra ní kẹ sọ.
0: Púpọ̀ àmọ̀rìn yín bá àgbà òní tán lórílẹ̀ kò jẹ́ bí àrìmọ́ lẹ́ni títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ó tún mọ láǹfààní láti pàdé peter ọláṣùpọ̀ captain peter olórúkọ tèmi ẹ yá ṣe o.
3: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ́ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
4: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: kò ṣe fi wé kókó kóróko ìfọ labalábá sí yàtọ̀ sí tẹ̀yẹ àwòdì bẹ́ẹ̀ yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara solongo 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

Ẹ̀kásán, èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè Yorùbá nìkànnì 32FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tẹ̀ǹtẹ̀ Premier Mokola Ibadan. Peter Olasupo ló níròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àjọ elétò ìdìbò lẹ́wà INEC ni a ti mú ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án gẹ́gẹ́ bí ọjọ́ tó ń ṣe àwọn ètò ìdìbò ẹlẹ́kùnjẹkùn kan ìyẹn láwọn ìpínlẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Ọgọ́rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni a ti rọ ìjọba àpapọ̀ láti rí dájú pé wọ́n fojú àwọn kàǹdánù ìrẹsì tí máa ba àwọn dúkìá ìjọba tàbí jí àwọn amáyédẹrùn kó wá sí òpin. Labala ròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ United Kingdom náà ni a ti kó owó kan tuntun £100 million ṣọwọ́ láti fi ṣe ìrànwọ́ fún ètò ààbò ojú òfurufú ilẹ̀ Ukraine. Labala ròyìn eré ìdárayá àjọ FIFA náà ni a ti gbaradì ṣetán láti ṣe àbẹ̀wò sórílẹ̀-èdè Nàìjíríà látàrí ọ̀rọ̀ kan gbogbo ilé tó ń jà rìn lórí ọ̀rọ̀ àjọ eléré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn NFL. Lágbo amúlùúdùn ikọ̀ ẹlẹ́gbọ́n àgbà ìyẹn bíbí Nàìjà ni a ti yọwọ́ kílàǹkó nọ́mì kúrò níbi ètò ẹlẹ́gbọ́n àgbà ẹlẹ́kọ̀ọ́kànlá ilé tó ń lọ lọ́wọ́ ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

0: Àjọ olómìnira elétò ìdìbò ilé wa INEC ni a ti mú ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ eléyìí tí wọ́n ṣe àwọn ètò ìdìbò ẹkùn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ìpínlẹ̀ márùn-ún tàtírí ìpínlẹ̀ Gombe Kano Bauchi àti ìpínlẹ̀ Delta akọ̀wé ìròyìn sí alága àjọ elétò ìdìbò ilé wa INEC ni ọ̀gbẹ́ni Dayo Oketola ló jẹ́ òde mímọ́ nínú ìfọ̀rọ̀wúrọ̀ eléyìí tó ṣe lónìí nílùú Abuja àti ṣe ìlú ilé wa Oketola ẹni tó jẹ́ òde mímọ́ wípé àwọn ètò ìdìbò ọ̀hún tí ó wáyé látìrí ètò ìdìbò ẹkùn ìjọba àpapọ̀ kan àti ẹkùn ìdìbò ìpínlẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí Oketola ṣe wí ó ní àwọn ètò ìdìbò ọ̀hún ni ó wáyé láwọn ẹkùn ìdìbò àpapọ̀ ti Gombe Kwami Funakaye ìyẹn nípínlẹ̀ Gombe nígbà tí àwọn ètò ìdìbò tí ó wáyé lẹ́kùn ti ìpínlẹ̀ ni ó ti wáyé ní ìpínlẹ̀ Bauchi ẹkùn ìdìbò kan nípínlẹ̀ Delta àti ẹkùn ìdìbò kan ní ìpínlẹ̀ ti Kano. Ọgọ́rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ẹ ti rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti fojú àwọn kàńdánù rẹ̀ sí ìtẹ́mọ́ ba àwọn dúkìá ìjọba tó ń ti àwọn ohun amáyédẹrùn jẹ́ kí n rí i dájú pé wọ́n fojú wọn kàtà òfin. Èyí ni ẹjọ́ òde mímọ́ nígbà tí wọ́n bá akọ̀ròyìn wa ní Kani 32.9 Baraka Tade Amọ sọ̀rọ̀ lórí ipò tí àwọn dúkìá ìjọba tó ń ti àwọn ohun amáyédẹrùn wà jákèjádò ilẹ̀ Ìbàdàn ti ṣe lúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni ẹjọ́ òde mímọ́ pé ìjìyà tó gbókun yẹ kó wà gẹ́gẹ́ bí ìkìlọ̀ fún àwọn yòókù eléyìí tí wọ́n lè fẹ́ wo àwọn ọ̀wà kàńdà bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n jí àwọn dúkìá ìjọba àti àwọn irin tí wọ́n fi ṣojú títì tó ń ti àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú àwọn amáyédẹrùn. Wọ́n wá jọ òde mímọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn amáyédẹrùn tó ń ti dúkìá bẹ́ẹ̀ tí ìjọba ṣe lọ́jọ́ fáwọn aráàlú ni ẹ ti bàjẹ́ tí òmíràn ò sì ṣiṣẹ́ mọ́ nílẹ̀ yìí. Bákan náà bẹ́ẹ̀ ò bá gbàgbé àwọn òṣìṣẹ́ àjọ iléeṣẹ́ oníná IBDC mẹ́rin òun náà ni ọwọ́ ti bà látàrí wípé wọ́n jí àwọn tó jẹmọ́ dúkìá ìjọba nípínlẹ̀ Ọ̀sun lọ́sẹ̀ tó lọ.
1: Ohun ìní ìjọba ti wà ní tabawa rí ẹnikẹ́ni tí ìṣẹ̀rọ tó bá ń ba nǹkan ìní ìjọba jẹ́ ó ń bara rẹ̀ jẹ́ ni a ní ìdàdí ba nǹkan ìjọba jẹ́ torí pé kí ni oògùn wa là ń bàjẹ́ yìí tá a bá tiẹ̀ ṣe nǹkan kan ó yẹ ká kọjú ìjà sí ìjọba ni kì í ṣe ká kọjú ìjà sí ohun tí ìjọba ti ṣe sílẹ̀ torí pé ohun tí wọ́n ṣe ìwọ̀n bá tí wọ́n ṣe sílẹ̀ yẹn tá a bá tún lọ bàjẹ́ a lè rí mọ́ àwọn tó dẹ̀ wá ń ta ní ìsinwọ̀n rẹ̀ láti ṣe nǹkan ní ìwọ̀n bá tí wọ́n dẹ̀ tà dẹ̀ ní nísìn tá a bá lọ bàjẹ́ ara wa là ń ṣèjọba o advice máa fún àwọn èèyàn wa nìyẹn ẹ má ba nǹkan ìjọba jẹ́ oògùn yín ni ohun tí ẹ̀ ń wò yẹn tabá sì bàjẹ́ a lè rí mọ́ torí àwọn tó wà ń ta ní ìsinwọ̀n ò ní kọ́.
2: Báwo ni tó bá ti mú ọ kìlọ̀ fún ọ kó má ṣerú ẹ̀ mọ́ wọ́n wọ̀nù ọkọ̀ fi fà wọ́n lé kó má ṣerú ẹ̀ mọ́ pé nǹkan ìjọba kò yí kí nǹkan tó rí kò yẹ kó máa ba nǹkan ìjọba jẹ́ tó bá ti mú wọn bẹ́ẹ̀ yẹn wọ́n wọ̀nù wọn ni ẹ next time ẹ má ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o bá tó bá tún ṣerú nǹkan báyìí ìdájọ́ báyìí òun ló máa ṣe fún wọn.

0: olùrò iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ òun náà ni wọ́n ti ṣàwárí àwọn ikọ̀ ọ̀daràn kan tẹ́ fẹ̀sùn kan wípé wọ́n lọ́wọ́ nínú jíjí tó ti fífi àwọn ọmọ kéékèèké ṣòwò ẹrú jákèjádò àwọn ìpínlẹ̀ bọ́ sí àwọn ibòmíràn. Olùrò iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ jọdúmọ̀ wípé ìwádìí àwọn tó ti fìmúpínlẹ̀ ló ti mú kí àwọn ṣàwárí ìṣọwọ́ṣe àwọn èèyàn ọ̀hún eléyìí tí ọwọ́ ọwọ́jà àwọn tún kọjá ìpínlẹ̀ ọ̀yọ́ léyìí tó jẹ́ pé ìgbésẹ̀ tí àwọn gbé lódọ̀lẹ́mí àwọn ọmọ kéékèèké mẹ́tàdínlógún tí ọwọ́ sì bá àwọn afurasí méje ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọmọdé mẹ́fà òun náà ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti dágbére fáyé pódìgbà ó ṣe lákàtà àwọn ají ọmọgbé ọ̀hún nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lásìkò tí wọ́n fojú àwọn afurasí náà dé nílùú Ìbàdàn. Kọmíṣánná ọlọ́pàá Abímbọ́lá Olúgbẹ́ngà jẹ́ òdì mímọ́ wípé ìwádìí òun náà ni ó ti ṣàwárí ìṣọwọ́ṣe àti bí àwọn kàńdánù rẹsì ọ̀hún ṣe ń ṣiṣẹ́ wọn léyìí tó ní ṣe pẹ̀lú títa àwọn ọmọ kéékèèké tó ń ti kíkó àwọn ọmọ kéékèèké sígbèkùn.
1: Lágbàtọ́ ká sọ̀rọ̀ nípa àwọn tó máa wá sọ́dọ̀ wọn tó máa ń sọ fún wọn pé àwọn lè sogún di méje tán tán ṣètọ́jú aláìsàn káwọn jẹ́ ká gbé ọmọ lọ síbi tí ojú wọn ò ti ní tó torí ìgbà tí wọ́n bá gbé wọn kúrò ní sàkání wọn wọn ní lè mọ nǹkan tó fi ṣe àwọn ọmọ wọn. Irú àwọn tó kú báyìí kò sí ẹni tó lè sọ ìdí tó fi kú bó nǹkan tó pa wọn a ṣẹ̀ máa ma ṣèwádìí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn kán tó kú ni. À ń rọ̀ yín ẹ má fi ọmọ yín fún ẹ.
0: Ọ̀kan lára àwọn afurasí náà Adéjọkẹ́ Pópóọlá eléyìí tí gbogbo ayé mọ̀ sí orientí alágbo ó náà bá akọ̀ròyìn wa níkànnì 32 FM 4.9 láàrin Ògúndélé sọ̀rọ̀.
2: Ọkùnrin méjì.
3: Àwọn ọmọ tẹ bínú yín. Ẹ ta wọn.
2: Ọmọ tuntun ni mo ta.
4: Èló lẹ́ta àwọn ìbejì yẹn.
2: Ó fún mi ní 300,000.
4: Ṣé fún àwọn méjèèjì?
2: Bẹ́ẹ̀ni.
4: Ta ló ra lọ́wọ́ yín?
2: Olúwa Kẹ́mi Clinic ní Ògèrè.
4: Kí ló sọ pé ó fẹ́ fi àwọn ọmọ yẹn ṣe?
2: Òun náà ń ta ni ó ní Baby Industry. Ó máa ń ta Ṣéèkù. Ọlọ́run fún mi ní ẹ̀bùn oyún ni tí ọkùnrin bá ti ní tèmi lẹ́ẹ̀mejì mi kì í ríṣẹ́. So ọmọ ẹ̀ẹ́mejì mo ti tọ́mọ fún Olúwa Kẹ́mi. Mo ta ìkan ọkùnrin ọmọ ọdún kan. Mo tún ta twins ní last.
0: Lára àwọn afurasí tọwọ́ ọlọ́pàá tẹ̀ Adékànbí Janet ẹni tí gbogbo ayé mọ̀ sí Hosanna ló jẹ́ kó di mímọ̀ wípé ọ̀wọ́n ọmọ kéékèèké eléyìí tí àwọn bá jí gbé ọ̀hún ni wọ́n máa kó sí ìpamọ́ ọ̀hún tí wọ́n wà ní ìkáwọ́ ọ̀hún títí tí ó fi di àsìkò eléyìí tí wọ́n ó tà wọ́n síta.

0: ejo oluwa olorun apirire o na ni a se to ipade adura apirire elekokan le logbon ti a pe akori re ni ori ofe fun ibere otun nibi to adura ohun apiru ohun to waye iyen ni agbegbe ile ti a pe ni city of apirire ile ni to wa ni agbegbe akoto estate oluyole extension ni oja elebu nibadan lo ti bere lati ogbojo osu kejo titi de ojo kefa osu kesan odun ta wa yi nigbati won ko awon eyan jopo lati gbadura to nti apiru ohun mama apirire iyen ya fi juliana akiride le to gba gugu awon obere lamoran lati ni emi irele ki an fira won je ki an si fowo suwopo pelu awon oko won nile ati ni inu ijo leyi ti o mu ki oro ati aseyori ko le wa fun awon mole bibe nse ni je ki oro won o di mimo nibi eto adura apiro ajodun apirire elekokan le logbon ile ti won je o di mimo pe oko iparire eni owo samson ti se baba apirire ati mama apirire lo gbalejo ogun logo awon iranse olorun alaye ti a firi eni owo joseph otegbade ati alagba isaac ajetomobi eni owo omi wole lawrence tun ti awon ojise olorun miran bakana nejo de mo pe olorun rin koja ninu eto ipade adura ohun orin yin lokun jokan latenu awon akorin adura tun ti awon eto gbogbo to ye ko lo ona ni o waye nibi eto apirire na gege bi ba apirire se je ko di mimo
1: iṣẹ́ ìránṣẹ́ àpèrire ó bẹ̀rẹ̀ ní ọdún mọ́kànlélọ́gbọ̀n sẹ́yìn ìgbà yẹn wọ́n gbé wa lọ sí ìjọ tuntun kan tá à ń pè ní ìjọ àpáta ìjọ assemblies of god gẹ́gẹ́ bí ìṣe wa wa máa ń gbàdúrà olúwa kí ló ní fún wa kí ló fẹ́ ká ṣe nínú ìjọ láti mú kó tẹ̀síwájú so bàbá ní àwọn ń ti àpáta wọ́n fẹ́ wá wo ẹnìkan ní ìgboro wọ́n nígbà tí àwọn dódó ọ̀nà nínú ìrònú yẹn àwọn wá gbọ́ ohun yẹn tó sọ pé pàdé àdúrà tó máa ń ṣe a pè ní faith clinic ìgbà tá a dé ọjọ́ a pè ní victory altar ọlọ́run wa sọ fún wọn pé kí wọ́n yí orúkọ yẹn sí olúwa ọlọ́run àpèrire and that was august 1995 so a bẹ̀rẹ̀ pàdé àdúrà àpèrire àkọ́kọ́ ní oṣù kẹjọ ọdún ní 1995 àti báyẹn náà la dẹ̀ ti ń ṣe ọlọ́run dẹ̀ fún wọn ní ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run fún ìyẹn ni jeremiah 33:3 a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé láti gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ìyanu ni ọlọ́run ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ogun ni ọlọ́run ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń darapọ̀ mọ́ wa yàtọ̀ sí pé mo jẹ́ ìyàwó ìránṣẹ́ ọlọ́run mo jẹ́ olùkọ́ ni nípa orí ọ̀fẹ́ ọlọ́run
0: lónìí lórí ìwòye tàwọn aráàlú utumana ayilara lọ káàkiri láti wo ìwòye àwọn èèyàn pàápàá jùlọ lórí àtẹ̀jáde ọ̀rọ̀ kan eléyìí tó ń jàràn tí wọ́n jẹ́ kó di mímọ́ pé ó wáyé látẹnu olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú adc atiku abubakar ipe bí ìlú bá fi lè dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àwọn ayálégbé kò ní í sanwó ilé mọ́ ẹ já gbọ́ ohun tí àwọn aráàlú sọ lórí ọ̀rọ̀
2: láti lè dìbò fún wọn ni mo kà sí ọ̀rọ̀ bá wà tí kò tó ní pé tí wọ́n bá ṣe kinní kan owó kinní ẹ̀ríkọ́ gbàtọ́ kọ́ń ṣe election ní 1923 ẹ̀ríkọ́ lọ́kọ́ sọ pé sọ pé o máa yọ kíákíá ló sọ ẹ̀dúpẹ́ pọ ẹlẹ́ẹ̀kejì ló sọ pé òun ò ní yọ mọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ mọ̀ pé kó tó sọ irọ́ ni wọ́n fi ń pa ẹbí jẹ́ kó àwọn èèyàn mọ́ra ni láti kàn dìbò fún wọn tọ́pọ̀ ìfọ̀n sí wọn lè ṣe wọn ò lè ṣe ìrọ̀lá báńkì ẹ̀ wọ́n kàn sọ pé rọ ni owó olé owó kinní kan tí olúbàwọn kọ́lé ni tí olúbàwọn kọ́ ní kọ́lé tó pé a sọ pé òun àìsí olé ṣe é ṣe gbé tó sọ yẹn wọ́n kàn sọ lórí ahọ́n ni kò lè pọ̀síbù kò lè ṣe é ṣe.
3: nípa àwọn onílànà àwọn béèrè kan ní mi máa ti kọ́kọ́ fẹ́ béèrè nọmba wọn ni pé tátíkù ló kọ́lé fún wọn tí ó bá sóun ló kọ́lé fún wọn ṣé yóò wá ní ẹ̀tọ́ lórí ilé tí wọ́n kọ́ fún ara wọn láti ní pé kí wọ́n máa sanwó ilé mọ́ tí ó bá sọ pé bóyá àwọn wá pèsè ilé fún gbogbo wọn láti ní kí wọ́n máa gbé àwọn béèrè wípé ṣó mọ iye nọmba yẹn tó fẹ́ pèsè ilé fún ṣé agbára owó nàìjíríà gan láti pèsè ilé fún gbogbo èèyàn ìjọ wà lẹ́yìn ìkáwọ́ ìjọba so ohun tí ó ń sọ kò ṣeé ṣe.

Ìròyìn ló ti ń dé ṣe ti gbọ̀ yín láti kan ní 32FM 94.9. Lábala ìròyìn ilẹ̀ òkèrè ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ni ẹ ti kéde 100 million pounds láti fi ṣe ìrólágbára fún ojú òfurufú ààbò ilẹ̀ Ukraine ṣáájú àsìkò òtútù ọ̀gìnìntì. Owó ọ̀hún ilé tí wọ́n jẹ́ òdì mímọ̀ pé ó ń lọ bíi 135 million dollars léyìí tí wọ́n jẹ́ òdì mímọ̀ pé wọ́n fi ṣe ìrànwọ́ fún ìlàkàkà ohun ìgbésẹ̀ ilẹ̀ Ukraine láti dáàbò bo àkàtà wọn tó ń ti àwọn amáyédẹrùn tako àwọn ìkọlù èlé tó lè mọ̀ wáyé látòjú òfurufú. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ní ṣètò ààbò ilẹ̀ Gẹ̀ẹ́sì ṣe jẹ́ òdì mímọ̀ wọn ní ipa ribiribi tí àwọn kú ọ̀hún òun náà ló ní ń ṣe pẹ̀lú àwọn àdókù tán lè mọ fi ṣọwọ́ látòjú òfurufú tó ń tẹ àti dáàbò bo ojú òfurufú ilẹ̀ Ukraine pẹ̀lú àwọn irinṣẹ́ alágbára èlé tuntun àti èyí tó yẹ àtìlẹyìn ọ̀hún òun náà ló wáyé gẹ́gẹ́ bí ara ètò ilé tí àjọ NATO ti ní láti fi ṣèrànwọ́ fún ìjọba ilẹ̀ Ukraine. Lágbo eré ìdárayá àjọ tó ń mójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé FIFA lẹ́jọ́ ọdún mọ́ pé wọn kò tí ì fẹnu ọ̀rọ̀ kò tó ń ti ìgbésẹ̀ ọjọ́ iwájú àjọ eléré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà NFF lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ ààrẹ àjọ NFF Ibrahim Guso akọ̀wé àpapọ̀ àjọ NFF Mohammed Sanusi àti àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ àjọ náà gẹ́gẹ́ bí ìwé tí wọ́n fi ṣọwọ́ sí igbákejì akọ̀wé àpapọ̀ àjọ NFF Emmanuel Pemé ó ṣàlàyé pé àjọ FIFA tó ń ti àjọ tó ń ṣeré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilẹ̀ Áfíríkà ìyẹn CAF òun náà ni wọ́n ti ń wòye ewu eléyìí tí ọ̀rọ̀ ọ̀hún lè dá sílẹ̀ láàrin àjọ NFF ṣáájú àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé Guso òun náà ló léwájú àwọn ikọ̀ gbogbo yòókù fún àjọ NFF tí gbogbo wọn sì kọ̀wé fipò wọn sílẹ̀ ìyẹn ni ọjọ́bọ̀ ọjọ́ 27 oṣù kẹjọ ọdún tá a wà yìí lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ àwọn ikọ̀ ọ̀hún àti bí àwọn ikọ̀ eléré bọ́ọ̀lù àgbà ọkùnrin àti lóbìnrin bí ipa ilé tí wọ́n ń kó lọ́wọ́lọ́wọ́ níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. ẹ bá ní ìròyìn ìyàjọ kan àbó mi ilé tí ẹ fẹ́ fi ṣọwọ́ ẹ lè fi ṣọwọ́ sórí 0704-700-4949 àbí 0704-700-4949 tàbí 32fmnews@gmail.com. ìròyìn òní ìjọba ìlọ fún tọ̀sán tòní ìròyìn ọ̀hún jẹ́ kíkójọ láti wá akínwálé abolúwádé peter ọláṣùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yáṣẹ́ o.

0: Nikon Kenny Lila, don't turn for me so able. 32 FM 94.9. I'm feeling back book by ye.
1: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budán. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí ń Richard Card. 500 naira 500 naira erin a ko fe ki oludasi fi ibere dahun ibere harun ni kete ti atokun ba te pari ibere ti oni dahun si ti wole sori afefe ni asiko re ti bere efa oni dahun ti won ba ti ro lowo ti so anfani ebun re ni eje oni dahun kokan ko ni anfani ipele meje to

0: Hello.
1: Hello.
0: Àwọn ojú òpó wa ìlọ sọ yìí. Hello.
2: Hello.
0: Hello, sir.
1: Bàbá Fájọ bí ojú táyọ̀ díẹ̀. Hello, sir. Yes, sir. Gbogbo ilé ń kọ́, sir. Yes, sir.
0: Ẹ ká sọ, sir.
1: Ta lè fẹ́ bánújà lọ́sàn yìí?
2: Omi jò ní.
0: Bàbá Fájọ bí Olútayọ, ẹ ti rí ẹ lọ wo orí fóònù yín. Èmi fúnra mi gan ni mo ṣe sí yín. Àbí kẹ pè mí lẹ́yìn ètò kí n lè fi gba mi kí la mọ́ ń pè
1: ẹ̀rí rẹ̀.
0: Ẹ̀rí rẹ̀ kí n fi ṣọwọ́ sí yín. A ti ṣe.
2: Ẹ ṣe. Ìbéèrè kẹjọ lọ́dọ̀ ọba lọ́dọ̀ àǹtí Mary.
1: Wọ́n iyì méjì. Wọ́n kọ́ fẹ́ mú ba. Wọ́n bẹ̀ yẹ ni. Ok na.
0: Ìbéèrè kẹjọ tẹ wá.
2: Ọkùnrin máa jẹ́.
0: Bá a fi ṣe ń gbọ́ mi, ìbéèrè kẹjọ tẹ wá mú yìí.
2: Mo gbọ́ yín o.
0: Ìbéèrè kẹjọ tẹ mú yìí. Tẹ bá ń gbọ́ pé ó bọ́ sójú ẹ̀.
1: Ẹni bí ni là ń jọ.
0: Ó bọ́ sójú ẹ̀ ni. Ṣé wá ń gbọ́ mi o? Ẹ máa wá gbọ́ mi, ó bọ́ sójú ẹ̀ gbọ́ ẹ̀dẹ̀mọ́ o. Tí wọ́n bá ní àtètè sùn, tí wọ́n bá ní àtètè sùn là tètè jí. Tí wọ́n bá ní àtètè sùn là tètè jí. Ṣé mọ̀ pé òwe ni bá mi? Ẹ wá fún mi ní òwe mẹ́ta míì tó súnmọ́ tó tún wá ní sùn nínú.
2: Tó tún ní sùn nínú. Ẹyìn àtètè sùn là tètè jí.
0: Ẹ o. Mẹ́ta péré.
1: Wọ́n dẹ̀ mọ̀.
0: Ṣé kí fún yín lẹ́yọ̀kan
1: bẹ́ẹ̀? Wọ́n dẹ̀ mọ̀.
2: Ẹ fún mi lẹ́ yọkan.
0: Ẹni a bá sùn tí láá jarun pálù ńkọ́. Ó yẹ fún mi méjì sí.
2: Súọ̀lì yun. Súọ̀lì yun. Ẹ máa gbọ́.
1: Babu baba. Babu baba. Ẹ má jarun pálù mi. Ẹ má jarun pálù mi.
0: Bíbí a bá gbàgbà
1: náà ẹ̀kọ́ ẹ̀ lówó. Babu baba.
0: Ẹ ká sọ o.
1: Hello.
0: Hello. Hello. Hello.
3: Hello. Hello.
1: Yes, sir. Orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè o.
3: Mo sì kí yín bá mọ̀ tán.
1: Yes, sir.
3: Àwọn tí wọ́n ń ṣe.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
3: Bọ́lágadé Ọlọ́jẹ̀dé ni ló ń pè láti
1: mọ̀. Ok.
0: Ẹ ká sọ, sir.
3: Àwọn alátìlẹyìn wa. Gbogbo ìgbà tí wọ́n bà ló láyé wọn ní síyàdé.
1: Àmì.
0: Àmì o.
3: Wọ́n ní nákan tán wọ́n.
1: Àmì.
3: Bá a mọ̀ tán ẹ fún mi ní ìbéèrè kẹta.
1: Ìbéèrè kẹta. Intẹ́ ìmọ̀ ni ẹ farabalẹ̀ intẹ́ ìmọ̀ ni. Ẹ kàn bá mi dárúkọ olórí orílẹ̀-èdè wa mẹ́fà ìyàwó wọn nìkan. Ìyàwó mẹ́fà tó jẹ́ tó olórí orílẹ̀-èdè wa. Ẹ bá bẹ̀rẹ̀ lórí ẹ tí ń bẹ́ẹ̀ ní ìsìn. Ìyàwó lò náà.
3: Ok.
1: Yes.
3: Bọ́lá Ahmed Tinubu.
1: Ìyàwó wọn ni mo fẹ́.
3: Ìyàwó ok, Olúwàmí Tinubu.
1: Ó dé ní.
3: Victoria Gowon.
1: Ó mà dèjì, bàbá yìí mà ń gbà lọ.
0: Àwọn ọmọ ni.
3: Ẹ wo mi ọ̀rọ̀ sí ìyàwó.
1: Ibi Victoria yẹn ni.
0: Ibi Victoria yẹn. Ẹ bá ti mọ́dọ̀dọ̀ torí a.
1: Honestly.
0: Bá mi ìyàlẹ́nu kan ṣẹlẹ̀ o.
1: Mo kúkú ń gbọ́.
0: Lójú òpó fe.
1: Lójú òpó.
0: Mo rí nǹkan kan o.
1: Ẹyin ní nǹkan kankan.
0: Mo tún ráwọ̀
1: kan. Ẹ rí nǹkan kan.
0: Mo ráwọ̀ tó mi pọ̀ tó bẹ́ẹ̀.
1: Omi pọ̀ nù.
0: Odo pọ̀ tó.
1: Omi pọ̀ ń bẹ́ o.
0: Ó dàbẹ́ pé bọ́tíìnì kankan lodò ìwà o.
1: Yàtọ̀ sódò Jọ́dánì. Bàbá lọ lọ́nì kan kó lómi iyì ẹni ẹ bá rí ẹ bí.
0: 32FM 94.9 àwọn
4: ẹ farabalẹ̀ gbọ́ o. Àwọn odò méjì kan wà nípìnlẹ̀ Bauchi. Wọ́n ní tẹ bá ti wẹ̀ nínú ẹ̀ báyìí. Ẹ máa gbàwòsàn ni. Ẹ kàn dárúkọ rẹ̀ méjì péré náà ni.
0: Ẹni bá ṣàárẹ̀ bọ́ bá wà ẹnu ọdọ ọ̀hún ìwòsàn ọ̀fẹ́ bá dé bá mọ̀tọ̀gán wò pé wọ́n ti ń jọra wọn bá bí ọ̀jọra wọn. Àmọ́ oríṣiríṣi orúkọ láàrin lójú òpó Facebook 32FM.
1: Dúró odò Jordan nù tí Námánì ti wẹ̀ Adẹ́tẹ̀.
0: Ẹ lo ẹ ká sọ o. Sáré bùdọ́.
1: Sáré bù o bàbá mi.
3: Bàbá mi bá
1: mà. Ó pawọ́ Nàìjíríà ọmọ ètò ọjọ́ mẹ́ta.
3: Ayo ni ti ku to pe won bi ti ori won wa lagbo Olorun.
4: Amen.
3: Eyin na ni dagbaya we e ku se opolo. Tai 12 FM, ni mo do si, ni mo do si.
4: Amen.
3: Awo lowo iduro ogbe keto mo na ni.
1: O pawo o Nigeria. Lodo tani.
3: Baba mi.
1: Okay.
3: Lodo baba mi.
1: Owe lo bade o. Owe lo bade o. Won ni
3: ko e ta lo.
1: Eh, oro kini won la fi lo eja, oro kini. Oro kini kan won like fi lo eja.
3: Awa da vi lo eja.
1: Eh.
3: Mo ti won gbo eyan o.
1: Gbo oro le ja le da si oro kini tan so ya ni fi lo.
3: Eh, ogeni ni omi ni.
1: Omi.
0: Mo ti o pa wo pe o pepe soup.
1: Eh, beni, beni.
0: Eje ba won da si.
1: Eje ba won da si bo epo ni won lo. Olorun sanu. Ikala won eyan o.
0: Hello.
1: Ife mo gbadun ara yen waju lo. Ah.
3: Hello.
1: Hello. Hello, sir.
3: Hello, sir.
1: Yes, sir.
3: Aba te ba tu ka.
1: E ka bo sori eto.
3: Yes, sir. Ba bo to. Mo number 10.
1: Number 10 le mu. Hello.
3: Mbo yi.
1: Ibeere ti o kan yin nisin e kan ba mi daruko oba laye tojo ori ekereju Nigeria
3: Nigeria
1: oba laye
3: tojo ori ekereju Nigeria
1: beni
3: ah se ti mo wari bayi
1: mo ti mu wari bo ton ran wa leti lodi na eh
3: leti abi so leti to wa
1: ilu re ni
3: se so leti
1: Eh ilu re ni mo fe?
3: Ilu re ti.
1: Eh.
3: Okay. Ondo.
1: Ondo state. Ondo state.
0: Ah, ba mi.
1: Ondo state. Mo je mo ti da. Ni pele Ondo yi na.
0: Eh, ipele Ondo wa ti atia.
1: Ti wa yi na. Okay na.
0: 07059409096209. Oju opoko soso to fe sise to wonu oku lo bayi ni 09062009. Hello.
1: Hello.
5: Hello.
1: Akaso. Akaso. Yeah.
5: Jumania.
1: Ore wa ni, ore wa ni o.
5: Hello.
1: Ore wa ni o.
5: Hello.
1: Hello, awa nbo e. Eh, sorry.
0: 0906. Bo bala fa ni ati pe pada.
1: Gafar ni.
0: Lati money ya ti e wa ni. Hello.
1: Hello.
5: Hello. Hello.
1: Oruko yi mi te tin pe o. Ah, what you read?
0: 0906-2009-49. Hello?
5: Hello.
0: Hello, Ekaso.
5: Hello.

0: 32 FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe àlewà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: Can you imagine somebody to call you in the morning and say you are the sunrise in my sky? You are the you have you are taking me down memory lane, but want to quickly go and make money. I'm born, I'm coming first.
1: You're listening to 94.9.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
0: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
2: Bí ló ṣẹlẹ̀?
0: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
0: Ká ṣáà sọ pé o ò tíì rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK wà?
4: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
0: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
6: CDK, sọ díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ gbé ayé rọrùn.
7: Stay tuned to 32 FM 94.9.

0: 32 FM 94.9.
1: Laughter House. Orioke Tete Premier. Mokola Ibadan.
2: Ẹlẹ́bẹ̀ wọn èèyàn wà sáà ìbálógun ni orúkọ mi ń jẹ́ ẹ̀yìn ara ilé ẹ máa gbọ́ ìkànnì 32 FM wọn ni ká máa rẹ́rìn ayọ̀ lọ síbi ìdùnnú fẹ̀yìn ẹ̀.
3: Show me your 32.
4: 32 FM 94.9.

0: ọjẹ́ ti kúrò ní tànà egun ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Kìnìún ò ní yé búramúramù níjù. Méjì àsúnrín ò sí lọ́jà gbó. Ìkọ̀nì tí ó ṣe bí 32 FM sí. Ti wà ní ìdùnnú àtayọ̀. Ọlọ́run! Ó pọ̀! Ó pọ̀! Kòkò kẹ̀! Ó pọ̀! 32 FM 94.9 à ń fẹ̀ nígbà gbogbo ayé.
2: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tó ń dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9 Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọ nìyàn kásì gbẹni afẹrẹ jẹ lọwọ arẹ nìjẹ lẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọba àwọn.

0: nìkan nìkẹrin lé láàádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32 FM 94.9
1: à ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
2: Ẹ rán mi
3: Èmi Fọlákẹ́, ààrẹ mo tí gbogbo èèyàn mọ̀ sí Orìṣàbùnmi ló ń sọ̀rọ̀. Mo kí gbogbo èèyàn olólùfẹ́ mi pátápátá ẹ máa gbọ́ 32 FM 94.9. Àṣẹrí iléeṣẹ́ alálùbáríkà ni. Ìwọ tó o bá tí gbọ́, ẹ wo ìrìn ẹkùn kan, ìmọ̀ ẹkùn kan o. Ó kọ̀yìn lẹ́kọ̀ọ́, ó mú ọgbọ́n wá, ó mú ìmọ̀ wá. Mo gbàládúrà fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ 32 FM 94.9 lágbára ọlọ́ etí yín ò ní di o. Ojú yín ò ní fọ́, ẹbí ò ní bá yín nulẹ̀ o. Tẹ bá ti yí síbẹ̀ báyìí, ẹ mọ̀ lọ jìnà rárá. Ẹ gbà kó tí ẹ jókòó, á dára fún yín 94.9 32

àwọn orin tó fi máa ń sinmọ́ relé ọkọ níjọ ni ẹ fáwọn tó bá já dáadáa ibi tẹ́kùn ìyàwó ti bẹ̀rẹ̀ nìyẹn àbèrè láwọn og bíi ferrari mo ṣe mistake wà wà mo láwọn orin tó fi máa ń sinmọ́ relé ọkọ ńgbà tí yín nìyẹn àbó ò bá ní.

wọlá ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ a padà gun jẹ́ẹ̀tì lẹ́nu iṣẹ́ yìí ni mi padà gun jẹ́ẹ̀tì lẹ́nu iṣẹ́ yìí ni jàre let me speak for myself. Nígbà yẹn a ní máa lọ iléeṣẹ́ rédíò kankan mọ́ a máa ṣètò nínú kọ̀rọ̀kọ́ndù bí tá a bá wà ní link la máa lò lórí àwọn device lóríṣiríṣi. Ṣé dáadáa lẹ́wà ṣé dáadáa ni mo bá yín ni mo ṣe ń bọ̀ lọ́nà yẹn màá ti máa ṣètò bọ̀ tí màá fi wọnú studio ẹ kú ní mọ̀ iléeṣẹ́ rédíò ti dérú àkókò yìí ayé ìgbà kan là ń gbàdúrà sọ́lọ́run pé wọ́n ọlọ́run bá wa sọ rédíò di tí ó pọ̀ tí rédíò kọ̀ọ̀kan máa sign player mi pàtíkúlálè àdúrà mi ló gbà iléeṣẹ́ rédíò kan ò ní máa fẹ́ nìkan ṣakọ́ ẹni tán bá fi ṣakọ á jẹ́ni tí ò dára ẹ̀ lójú tí ò dá gbájíá tí ò tọ́nà dárìn tí ò tó gbangbá sùn lọ́yẹ́ ló tún kù kúrú wọn ṣẹlẹ̀ akínbọ̀dé délé ìjìnlẹ̀ mo dúpẹ́ ọlọ́run ti yọ mí kúrò nírú wọn a tún ti dé sẹ́nu iṣẹ́ wa níbo lẹ́yìn wà ẹnu iṣẹ́ tèmi ni mo wà yí ọ́fíìsì mi ni mo wà yìí.

ń polówó ọjà náà tí má polówó ọjà tó ti ń bá padà dé a wà á tẹpẹ ẹpẹ rẹ lẹ́lẹ́bẹ̀ẹ́ kù kalẹ̀ jàre ẹ mọ̀ múra rẹ̀ láti gbé owó aláàjì kàbírù.

0: great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Taste Indonesian, good for you.
2: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Wàá mi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Hypo.

0: ẹ̀ka bọ̀ padà a ti ti ẹ̀ka tó ń polówó ọjà dé o. This is Pasuma. Pasuma ṣe wá jàǹbàdàn báyìí bá ti wulẹ̀ bójú rí kẹ́ńtà lóyè àtúnjẹ Pasuma nínú GRA tó bá tó yá a tún ti jẹ́ níbì kan láìpẹ́ àtúnmọ̀ jẹ́ níbì kan mo tẹ̀ ti sọ mo ní pàṣẹ aláàjì ṣẹ́yìn gò tẹ̀ ní ralé síbàdàn yìí ìjà báyìí ń wálé kan kámọ̀ bí Pasuma mansion ìbàdàn lẹ́yìn ìbàdàn sí ilé kọ́kọ́rọ́ máa wà lọ́wọ́ àwa. It's party time. Ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lẹ́ẹ̀kan àsìkò kan àwọn ìvẹ́ǹtì kọ̀ọ̀kan ló máa ń bà lọ. Gómìnà ológun kan jẹ nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan very popular governor military governor ni. Governor Nwosu. Àwọn ọmọ iléèwé wọn fìlì ìtì máa yẹn seriously ń gbà ẹ́. No more roaming about.
1: Tí n bá sọ pé nkọrin àwọn tèmi afárakín.
0: Tọ́ba ilé gbọ́ ọ mú wọn ó gbé ọdẹ lé ìyá rẹ̀.
2: Wọ́n ní wá ṣe ládòye máa fi ọyẹ ṣe o gbogbo bó ṣe ń kọ́ ló ń tẹ́ wa lọ́rùn.
0: Wọ́n jẹ́ káwọn ọmọ iléèwé sẹ́ràró. Kì í ṣerú àsìkò táwa táwọn ọmọ ń lọ iléèwé láago mẹ́wàá àbọ̀.
1: Àwọn tèmi afárakín.
0: Wọn bí ọkú.
1: Gbọ́rọ̀ náà ò ní gbà.
0: Ìwọ ga tó bá ń lọ skúù ní Passit ẹ̀rù ó sì mọ ọbọ̀ tó bá rìn lẹ́gbẹ̀ẹ́ títí.
2: Kò ṣe nǹkan ló ń tẹ́ wa lọ́rùn.
0: Rá àwọn operation Akinna ló ń gbà yẹn o. Olúpè mú pé.
2: Ìtúndádì ìyá ó dára bá yàn.
0: Bóyá ìsọ̀yẹ̀ wá sọ méjì. Ṣé operation gbálẹ̀ kọ́ là ń lò ń gbà yẹn ni?
2: Ẹni ìtúndádì.
0: Tọ́ba ẹ lè gbọ́ ọ mú.
2: Bájọ mọ ya, àná mi jẹ.
0: Ṣé o mọ rí ìyá ọyá náà ọyá wọlé wà wọlé wà. Wọlé wà wọlé wà wọlé wà. 0705599. Ọjà o. You are to sustain, no let you maintain. Oh, 9 0 2 9 4 9 9 0 6 2 9. Hello, somebody.
3: Hello,
0: Sewa. Sewa. Sewa.
3: Mo wà ní Àjíà.
0: Àjíà? Ẹlẹ́. Ẹ fẹ́ kọrin yìí?
3: Àwọn lè ṣàkíyèsí.
0: Ẹ ọmọ ọdún mélòó ni ohun yìí? Ọmọ ọdún mélòó ni?
3: 19.
0: Ẹ má tara ń jẹ ìlú mo pàṣẹ. Ṣé ẹ gbọ́? Mo ja wo is time ara wa. E te red le ro. Duraka yo ti ya la la ko jo ko. Torin go ti koja 20 years ni. Motion. This is 2026. As a 206 orin gan ti jade
2: iba ti wa n sadura o eja ma sa ni o
0: eje n pe tawa le ngara
2: nitori pe bi o ba seyan o ko le tawa ola yi atola olohun tawa mi sako
0: ojo ewe ati gbudo hello
4: ijile
0: yes ke
4: baba agbalagba mo wa pa
0: ṣe ẹ wà.
4: Ọláfátíà ló sọ ọláfátíà ní látàgbé ni.
0: Ọláfátíà látàgbé ni.
4: Ìrìn wa ń tí ọ̀dà mi.
0: Ọláfátíà mọ pàṣọ yìí.
4: Mo mọ̀ initiator ni.
0: Initiator.
4: initiator ni mo mo inu video re o lo pa bayi mo ma
0: a ti todun melo a ti todun melo
4: ah to di fe to bi odun me do gun bayi
0: initiator
4: to di fe to bi odun me do gun bayi
0: abogun odun
4: ko le ti juba lo ala yo ti fe odun me do gun ko le ti sogun odun
0: eh hey obo kan wa pe so ni 19 years bo ye ko le mo so le mo
4: ko le mo ko le mo
0: ala mata se ka ko lo woni se ka ko lo woni
4: ah e jo ba ko bo amo mi na mo le ko lo mo le ko lo
0: eh oya ja lo
2: ori ti ko yo
0: mayi o ni gbegbe o de ni dun leyin o ni siwaju e jo ma ko ni o
4: oya
2: kapo lo ba sikati tu ma ni
4: ko ba jeje
0: kilo wi e na tu ma je si abi lo wi emergency mo ko ma yi ala fati ati yada e woni ju gbajesi ju majesi ko to my music
2: this is my music
0: this is my song egberun marun naira wa lori eto alaji kabiru jalaroro kaladuru labijo jalaroro ni nigeria lo gbele
1: tin ba so pe nkorin awon temi afara ki

0: orin kan event kan ni
1: obirin ba loko meji o da se o
0: oni bi gboro se ri nigba to niyin na tun jade o
1: mo le laya pupo
0: o sin toburo
1: mo le laya pupo o sin toburo obirin ba loko meji o da
0: hello
2: hello ijile
0: yes ke
2: mọ̀nà máa ń yan fóònù o.
0: Àmì o, káyọ̀ mọ̀ wà náà dọ́wà ni.
2: Ẹ fún mi lè po àkà kí n kọ́.
0: Bí ìtànà. Bí ìtànà.

bàtírì yòókù ààrẹ kó yẹ délé. Má fi hó bọ̀dì. Tọ́ba rẹ̀ gbogbo five yẹn pẹ́rẹ́ ló fẹ́ kó lọlé. Ẹ̀gúsí agolo méjì sì máa yọ́nú ẹ̀. Àti ẹja. Àdé ra fùfú. Ó ti sáré bẹ́ẹ̀ náà ń tèmi nìyẹn o, kẹ́mi o.

ẹjẹ ń lọ lélẹ̀ níjà rí kí n lè padà lọ́la. Lẹ́lẹ̀ Akínbọ̀dé lélẹ̀ ìjìnlẹ̀ 08024043067 08024043067.

0: 72 hours with God. Ẹgbẹ́rọ Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí tí ṣe yanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Majemu Anu Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Ojo bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn àárọ̀ mẹ́ta. Ati show rule lago meji la uru lojo Sunday. Akpati lago meju abu arosi meji la osan. Ati show rule lago megu ale. Uja irodi witi witi. Ni Mercy Camp. Kilometer 18. Ibadan Ife Expressway. Osengere Ibadan ni pile ojo. Ifon sholo wala ye. Prophet Abel ta iwo ojo. Baba isoji uri afefe. Yolo luma lu atamu ifon sholo lume. Oko bossi wala wa asaya ilu. Ati pile kokon. Ti ogbi wa wasi kpadi adua. Ijanun vren duro di ombe o.
1: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

0: báyìí dán ọlọ́wọ́ dán
1: pẹ́ẹ́lú ọlọ́wọ́ dán. Ẹ wo dọ̀gán sí.
2: Bàbá yìí, mo ti bí gbogbo ẹ̀ ti yí padà ni. Mo ti bí ẹ ti sọ̀rọ̀ Ọlọ́run sí etí wọn tí ayé wọn ó tẹ̀ bí tí ó fi gba ìyípadà díẹ̀.
1: So onítọ́wọ́ kan yẹn ẹjọ́ kí ló rán ògì bẹ́ẹ̀.
2: Kò sí ní tọ́wọ́ mi.
1: Wọ́n ní pé Ọlọ́run ló ń jẹ́ ìdán. Ipe pidán kankan kò lè sọ pé irọ́ ni. Wípé òun gógó ní ìbẹ̀rẹ̀ àti òpin dán. Mo gbé fún ọjọ́ ẹ̀jọ́ ẹ̀kọ́ ń jó ẹ̀jọ́ nínú ìsọ̀rin.
2: Ìgbà tán wá gbé fún dán tán, ibo làwọn idán wá lọ.
1: Àwọn ti lọ àwọn idán ní program ni.
2: Ok, ó ti mọ ìdán.
1: Àwọn ọkọ̀ọ̀kọ̀ ni dán, àwọn ni ọmọ idán.
2: Ọmọ idán. Ok, ẹni ni bàbá idán.
1: Èmi náà ọmọ mi yẹn lọ, kí ló mú yín gan ná?
2: Nǹkan tí mo gbọ́dọ̀ sọ fún yín pé tó bá di Monday máa wá ẹjọ́ ẹ máa lọ ibì kankan, mo fẹ́ fún yín láwọn jíìsì ibi tí mo bá bọ̀.
1: Yóò mi sí around mi gan.
2: Mo ti
1: sí around.
2: Mo ti mú Monday.
1: Yóò sí around. Yóò sí around. Nonsense.
2: Àgbà mi ò gbọ́dọ̀ tàbí.
1: Ẹ pẹ̀lú àwa bàbá Port Harcourt. Ọmọ jẹ́ try. Idán tó ju dọ́là. Lọ. Praise God ojú ìjọ. Ṣé ẹ gbádùn pa administration yẹn? Ṣé ń wá sí lórí idán? Ǹjẹ́ bíbí ẹ o. Àbíká close. Lẹ́jà close. Mi ì bíbí ẹ̀ pé idán. Sorry, next week, I was lori idan. Mo like orin yẹn lori ngi lori mi. Idan. Àwọn kwaya yìí, wọ́n lára ìjọ́ẹ̀tì. Happy Sunday. Ṣé ká sórí ọ̀fẹ́? Oya o, orí ọ̀fẹ́, one, two, go. Ìjú ẹ. Ní ojú jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ

ìràwọ̀ kan yọ ọmì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtòrísun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: ìyẹn ni mo fi wọlé sórí ètò lálẹ́ yìí.
1: ẹrù kan ń bà mí ominú kọ mi.
2: síkìrù ayíǹde kí ló ń kọ ẹ lóminú.
0: A ní ìpadàbọ̀ wa nìyí bí Abidjan sórí ètò àdìtú níléeṣẹ́ rédíò 32 FM nílùú Ìbàdàn.
3: Àkọ́ rárá bójú mi nù àwa ilégbè ló ń kọ ẹ sẹ́pẹ́ làwa máa ṣe kọ mí nù.
0: Ó ń lé yìí mo tún kí yín.

0: ẹ̀yin bá lè léyìí mo mà kí yẹn kalẹ̀ kulé o.
1: bẹ́ ẹ bá dúró sẹ́pẹ́ òyìnbó ló fẹ́ sọ lórí àwa àwòkọ́ báwùsà ló fẹ́ sọ àwa àwà déédéé.
0: ẹ̀yin ìyálé léyìí mo máa mú bàbá lẹ̀ kí n tó múrin awo sẹ́nu o.
1: psychology ni kẹ́ máa lò before you talk làwa ti stand by assimilation sense ti wà ní.
0: Nlẹ, nlẹ, nlẹ, nlẹ olóògbé Bàrúsáàtì.
1: Ní ká máa lò, before you talk, làwa ti stand by you, assimilation sense ti wà ní.
0: ẹ̀yin ọmọ inú ilé yìí mo mà kí yẹn kalẹ̀ kulé.

kábíyèsí olówó òdùrú nílẹ̀ ìgbà. Ọba Ọ̀jọ̀gbọ́n Saka Adélọlá Mátẹ̀milọ́lá Olúyalọ Mọ̀yá Amúbàbalẹ̀ kí n tó múrin àwo sẹ́nu. Àti gbogbo àwọn kábíyèsí ní gbogbo ilẹ̀ Yorùbá.

lórí ètò yìí láti máa ń sọ nípa oríṣiríṣi ìwà àti ìhùwàsí àwọn ẹranko gbogbo ẹranko tọ́lọ́run dá pátápátá ìhùwàsí wọn ìṣesí wọn bí wọn ṣe ń jẹun oríṣiríṣi tí wọn ń jẹ èyí tó léwu nínú wọn èyí tí ò léwu nínú wọn àwọn èyí tó ṣe é jẹ èyí tí ò ṣe é jẹ ǹjẹ́ jẹ́ ti ẹ̀ mọ̀ wípé àwọn ẹranko kan wà tí òfin dè wípé àwọn ẹranko báyìí o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dà wọ́n láàmú o àwọn ẹranko báyìí o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe wọ́n láì dá o àwọn ẹranko báyìí o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pa wọ́n o àwọn òfin yìí wà káàkiri gbogbo àgbáyé ó sì wà lórílẹ̀-èdè Nàìjíríà náà ó kàn jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa la kìí tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé oríṣiríṣi àwọn ẹranko èyí tí òfin tí ò fàyè gbà fún wa láti pa ńlọ̀pọ̀lọpọ̀ wa ńlá máa ń pa oríṣiríṣi làwọn ẹranko èyí tọ́lọ́run ọba òkè tó dá onírúurú náà sì làwọn ẹyẹ làwọn ejò làwọn ẹja nínú omi àti oríṣiríṣi àwọn tó ń fàyàfà àtàwọn tó ń rìn dáadáa tí wọ́n rìn bí èèyàn àtàwọn míì tó jẹ́ wípé ẹsẹ̀ mẹ́rin ni wọ́n fi ń rà kúrò káàkiri oríṣiríṣi àwọn ẹranko báyìí ńlá máa ń gbé sọ tá a máa ń gbé yẹ̀wò lórí ètò àdìtú níléeṣẹ́ rédíò 32FM nílùú Ìbàdàn kì í ṣe pá à ń túdi ayé wo kì í ṣe pá à ń túdi iṣẹ́ ọlọ́run ọba òkè wo ṣùgbọ́n ní ti pé ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká fi mọ ìmọ̀ ìjìnlẹ̀ oríṣiríṣi ìwádìí èyí tí àwọn onímọ̀ sáyẹ́ǹsì tí wọ́n ti ṣe nípa àwọn ẹranko bẹ́ẹ̀ àti oríṣiríṣi ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn bàbá wa nílẹ̀ Yorùbá táwọn náà gbàgbọ́ nípa irúfẹ́ ẹranko bẹ́ẹ̀ ẹ wá mú kalẹ̀ towó ẹ mú kalẹ̀ tọmọ ẹ mú kalẹ̀ tàlàáfíà àti ta ẹ̀kú tí ṣe bálẹ̀ tọrọ̀ kẹ́ ẹ máa bá wa ká lọ lórí ètò ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tó wà láyé tí ò lórúkọ tiẹ̀ Olúfẹ́mi Omilani lórúkọ tèmi o bàbá mi ní Jealous Bond lẹ́lẹ́rẹ́ Àdùbí ojú pọn kókó má fọ́ ọkọ̀ Láídé ojú pọn kókó dáná sun

jẹ. Wọ́n wá jẹ́ ẹyẹ kan tó máa ń ṣe alami fáwọn ẹranko inú igbó. Ibi tí àwọn ẹyẹ awó tí wọ́n bá wà bó sì ṣe inú ilé náà ni wọ́n ti ń sìn wọ́n tàbí àdúgbò tí wọ́n bá ń sìn wọ́n. Wọ́n bá ti tètè kẹ́ fi ẹranko kan tó jẹ́ bí ẹranko tó burú. Pàápàá kó lọ jẹ́ bí ejò, wọ́n á bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n á máa pariwo, wọ́n á máa ké gan lóríṣiríṣi ohun àtakọ àtabo wọn. Eléyìí ni wọ́n fi ń sọ fún gbogbo àwọn ẹranko tó bá wà nínú igbó lágbègbè náà wípé àgbákò mọ̀ dé o, àgbákò mọ̀ dé. Wọ́n gbìyànjú láti jẹ́ kí gbogbo àwọn ẹranko tó wà níbẹ̀ kí wọ́n mọ̀ wípé ewu ń bẹ lóko. Bí wọ́n bá ti kẹ́ fi ẹranko kan tó lè ṣe wọ́n ní jàm̀bá tàbí tó lè ṣe àwọn ẹranko míì tán jọ wà ní agbègbè kan náà ní jàm̀bá, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ké, wọ́n máa ń pariwo lóhùn rárá. Kódà àwọn eléyìí tá à ń sìn nínú ilé náà, bọ́ bá rí ejò tàbí rí ẹranko ńlá kan, wọ́n á bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n máa ń ké. Eléyìí sì wà lára àwọn ìwà èyí tí àwọn ẹyẹ awó tí wọ́n máa ń hù tí ó yà wọ́n sọ́tọ̀ láàrin àwọn ẹyẹ yòókù. Mo ti sọ láti ìbẹ̀rẹ̀ wípé kì í ṣe wípé àwọn ẹyẹ yìí ò mọ̀ fò, wọ́n mọ̀ fò, ṣùgbọ́n wọ́n mọ̀ sáré gan ju bí wọ́n ṣe mọ̀ fò lọ. Ẹyẹ awó mọ̀ sáré o, wọ́n mọ̀ sáré gan lórí ilẹ̀ ju bí wọ́n ṣe lè sáré lójú òfurufú, bí wọ́n ṣe lè fò lójú òfurufú lọ. Ìdí tẹ́ ẹ lè fi rí ẹyẹ awó kó fò lọ sókè, kó fò lọ sójú òfurufú kò kọjá wípé bí ewu kan bá dé tó sì jẹ́ wípé eré ò lè kó yọ nínú irú ewu bẹ́ẹ̀, pàápàá tó bá jẹ́ irú ẹranko tó ń fẹ́ pa á. Eléyìí náà jẹ́ ẹranko tó mọ̀ sáré púpọ̀ tó sì ti wò ó pé eré ò lè komi yọnu eléyìí o, wọ́n máa ń kúkú fò. Àsìkò yìí lẹ máa rí tí wọ́n máa fò, wọ́n lè fò láti ilẹ̀ sórí igi tí ò ga jù. Kì í ṣe wípé fífò wọn ó lè bá tàwọn àṣà tàbí tàwọn ẹyẹ ìdì tàbáwọn ẹyẹ míì tó ń fò lókè lókè wípé ó lè bá dọ́gba o, ṣùgbọ́n tán bá wà nínú ewu ni wọ́n máa ń gbéra wọn fò sókè báyìí láti ba lè jẹ́ kí ewu náà kó fò wọ́n dá.

àwọn ẹyẹ yìí kí ni wọ́n máa ń jẹ àdàpọ̀ oúnjẹ ni wọ́n máa ń jẹ àti oúnjẹ tó jẹ́ bí ẹran àti àwọn nǹkan míì tó jẹ́ bí èso tàbí irúgbìn ni wọ́n máa ń jẹ àwọn ẹyẹ awó wọ́n fẹ́ràn láti máa jẹ tata àwọn kòkòrò tata wọ́n fẹ́ràn láti máa jẹ oríṣiríṣi àwọn kòkòrò míì

0: ọ̀sán tó dùn lẹ́yọ̀ bí ká jí kára ó le kí gbogbo ẹ̀yà rẹ ní bánijí látòkè délẹ̀ kọ́lọ́wà rẹ̀ wá dàbí pírí bí ẹyẹ ọlọ́ngọ kẹlẹ́dùnmá rẹ̀ má ṣe wá nílẹ̀yọ̀ àdúrà kan àmì àìsàn ò ní ṣe mí àìsàn ò ní ṣe yín a ò ní ṣàìsàn ẹ ṣàmí àbí bẹ́ẹ̀ ni ní tòótọ́ ṣùgbọ́n o àmì nìkan ò tó bí ká mójútó ara ẹni ara ẹ̀dá dàbí ẹ́ńjìnì ọkọ̀ ni bá a ṣe ń lọ tá ń bọ̀ ni rí ń lọrin ká jẹun tó dára lásìkò tó ṣara lóore tó ń ti àyíká tó mọ́ tónítóní bí ara oníhun òun náà ló lè mú kí àìsàn àti àrùn kó wọ̀gbẹ́ síbẹ̀ ẹja tí wọ́n máa rántí pé arò kì í ṣòkúta o àìsí dúró kádùn bí a bá ṣe ń lọ tá ń bọ̀ arò béèrè fún ọ̀pọ̀ tí ń dáni lágbálẹ̀ tó ń sọni di ọlọ́kùnrùn gbé tí báyìí náà ni látàrí àìlákàsí bá a bá gbé ọkọ̀ délé tá a gbé ọkọ̀ kalẹ̀ tá a bá fẹ́ gbé ọkọ̀ jáde láàárọ̀ àníṣalẹ̀ ìyomi yepo àti àwọn nǹkan míì wò lára rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló yẹ ká máa ṣètọ́jú ara wa ká sì máa ṣàyẹ̀wò lóòrèkóòrè ẹ wá gbọ́ o ilé ìwòsàn tiwótigbò tó gba òǹtẹ̀ ìjọba tó ń ti iṣẹ́ àmúlò ẹ̀rọ ayé òde òní tó ń sọ ibi tí àìsàn lúkọ sí láàrẹ ni fafag international healing center ewé àti egbò nílànà àwọn baba ńlá wa ni wọ́n fi ṣe àwòtán àwọn àìsàn gbogbo ewé gbogbo kìkì ogun gbogbo nǹkan tí elédùnmá rẹ̀ dá lónìí ìwúlò wọn pàápàá ewé àti egbò fún ìwúlò ọmọ èèyàn èyí gan ni wọ́n ṣe àmúlò rẹ̀ níléeṣẹ́ fafag international tó ń ti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé èyí tó ń tú àṣírí ibi tí àrùn sapamọ́ sí lágọ̀ọ́ ara ẹni ẹ wo tẹ ẹ bá dé fafag international healing center wọn ò ní fún ọ ní nǹkan kan láti lò àfi ìgbà tí wọn bá tó fi ẹ̀rọ ìgbàlódé ṣe àyẹ̀wò ibi tí àrùn bá lúgọ sí lágọ̀ọ́ ara tí wọ́n sì mọ àrùn tí ń bá ní fínra
1: ayé ò ṣe dá nìkan gbé ìtàkùn olò ṣe dá nìkan fà fafag international healing center ibi tí wọ́n ti fi ìlànà ewé àtẹ̀gbò àti ìgbésẹ̀ àwọn baba ńlá wa wọ́n ojúṣe sáwọn ìṣòro tó ń bẹ̀ ìdáfinra ṣàwòtọ́ àwọn ọ̀lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń dáni lágbàálẹ̀ ohun tá a bá mọ̀ ṣe bí ìdánlórí elédùn à ń fún wọn ṣe ẹ̀gà ni ẹ̀ yóò títọ́ inú òdodo wa bàbá falérè ìfagbèrò agbéfáwọ̀ bí ẹ̀wù aláṣẹ àtúndarí fafag international healing center fi ń ṣiṣẹ́ wọn ni wọ́n fi tágbé ilé ayé nípa rere ká gbé dúníyàn jẹ́yìn àtàtà tẹ́tẹ́rẹ́ kọ́ ìwọ náà pẹ̀lú àwọn tẹ́lẹ́dùmarí ti lò wọ́n fún bọ́lọ́wọ́ kókó jàǹjàǹ bí wọ́n ṣe máa fi ohun tó rú ọ lójú bilẹ̀ léèrè

0: Hello.
1: Orúkọ
0: yẹn.
1: Okay, ó yẹ dáyé tó.
0: Kọ́mọ mú wọlé náà ni tó bá tẹ sún wọn ká tún yàn ṣe fún wọn.
1: Okay.
0: Àní bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n.
1: Ami ẹ ṣe olúkọ yẹn.
2: Kí ló kù fún? Ṣé Peter Ìṣẹ̀lópọ̀ ogun àkọ́bá òun?
1: Bẹ́ẹ̀ ni arábìnrin tí ó kà yìí. Ibi tó wà ní ìsìn tẹ́ ẹ bá gbé ẹ̀yà lò ni.
2: Ṣé Peter Ìṣẹ̀lópọ̀?
1: Torí ó jẹ́ ní ìbàdàn ọgbẹ ìwọ̀ntọ́ bẹ ní abẹ́kúta ló wà báyìí.
2: Wọn ò ní kó bá gbogbo wa.
1: Orí ìbàfún ló ti sẹlẹ̀. Ní Ogun State náà ni.
2: Ẹ̀wọ̀n òjọ́lé.
1: Ogun State náà ni.
2: Ẹ̀wọ̀n òjọ́lé.
1: Ogun State náà tún ní o.
2: Ẹ̀wọ̀n òjọ́lé.
1: Lọ́sàn-án ló wà. Hello. Hello.
2: Ẹ̀wọ̀n òjọ́lé.
1: Nǹkan mi ń ṣẹlẹ̀ o, nǹkan mi ń ṣẹlẹ̀ gan o. Wọ́n ní kóbìnrin kọ́ sábà lọ gbé ẹ̀wọ̀n náà ní remand. Torí pé àwọn ọlọ́pàá fẹ́ ṣe thorough investigation lórí rẹ̀. Wọ́n fẹ́ ọmọ ìyọ́mọ tó ti bí tó ti tà. Torí pé nígbà tí wọ́n bí lẹ́rìn, wọ́n tún fọ́n bí ọmọ tó 13 ọmọ mẹ́tàlá. Kéèyàn bí ọmọ mẹ́tàlá. Ó sì ń tà náà dẹ̀ ni, ń tà ni. Ọlọ́pàá ní lọ fi ara pa bọ́ sọgbẹ́ ẹ̀wọ̀n torí pé ọmọ mẹ́tàlá tó bí òun bóyá ó sì bì sí bóyá ó bí ọ̀rọ̀ burúkú òwe ẹ̀rí obìnrin ilẹ̀ wò yìí ni lórí facebook wà yìí nǹkan ń ṣẹlẹ̀ gan o. Hello. Pélé jẹ́sì. Hello.
3: Bàbá mi.
1: Kalẹ̀.
3: Alómilámù.
1: Ọkùnrin ló gé sí o.
3: Wàlẹ́ ọkùnrin ni o. Nǹkan alẹ́ àkúrò ètò.
1: Ètò ni o.
3: Ọlọ́run ni ó bàjẹ́.
1: Amínà yarabi.
3: Ṣé nígbà tó wá ta ọmọ nísìnyí, ṣé máa ń sàtọ̀ fẹ́ kọ́ tó ti kọ́?
1: Níbo.
3: Wọ́n tó tọ̀ fẹ́ lọ rà tí wọ́n ti bá ń pààkì ìṣojú ló ti lọ rí èkó àbí.
1: Lago Bello.
3: Àlẹ́lòmíì fọ́nú. Wàláyì. Ẹlòmíì fọ́nú orí ẹlòmíì òsì pé. Nítorí àdá. Ẹ wá padà wà á dìdàkudà fúnra yín. Kí ló dé kí là ń wá kinú ayé ná? Ayé tá a sílẹ̀ ìjọ kan. Tó wá mú ògbó ọjọ́ ọ̀la tiẹ̀ tí ó buye pẹ̀lú ọ lórí. Ọwá ń gbé ta nígbà tó bá ń tọmọ ajé ọba tó bá ń tẹran.
1: Ọ̀gá.
3: Nǹkan bẹnu ayé yìí o.
1: Nǹkan bẹnu ayé o.
3: Bẹ́ẹ̀ ṣe ń pariwo tó náà kí ni yóò padà kò dokú náà.
1: Gbígbùkẹ́.
3: Ọ̀dà Ọlọ́run yóò dékun o.
1: Àmì.
3: Ó ti lọ lẹ́lẹ́ sí báyìí.
1: Àwọn ọlọ́lẹ́sìn.
3: Náà kọ́ yà lọ́lẹ́lẹ́sìn náà ni o.
2: Ẹ
1: máa lálẹ́sìn.
0: Hello.
1: Ẹ kalẹ́. Orúkọ yà níbi tí sọ̀rọ̀.
0: Ẹ kó èso ẹ̀rìn léwọ̀ lágbára ọlọ́run.
1: Ìyá ẹ̀rìn léwọ̀.
0: Ẹ̀yìn sẹ̀mí. Ọpẹ́lẹ̀. Abẹ́ẹ̀wá tún rí ibi tá a já sí báyìí. Obìnrin. Ọba ṣẹ̀ṣọ́ ọkùnrin ní sáàtú ọmọ bíi ti ń ṣe wọ́n. Ṣé wà wá lè tí wà ń hù yẹn nítorí ọlọ́run? Ṣé ò sí kọ́lé tó fẹ́ kọ́?
1: Ngbo.
0: Kò lè yó tí ó fi jáde láyé.
1: Láyé.
0: Kò lè yó. Ẹwà dúró wà burúkú sí ń hù. Kéèyàn ó kú wá ṣe sùúrù ń tó mọ ẹ tó fi lóyún fóṣù mẹ́sàn-án ọ̀wá lọ ń ta ọmọ. Nítorí kí wá ṣe torí ká jẹun ká wọ aṣọ yìí náà. Ibi tó sì fẹ́ bá rẹ̀ ló bá rẹ̀ yan.
1: Yóò lẹ́ńlẹ̀sìn.
0: Ti wí lẹ́ńlẹ̀sìn.
1: Ẹ jẹ́ àwọn gbàdúrà.

0: Ẹ̀lọ́, ẹ̀lọ́ ẹ̀ka lẹ́.
1: Ẹ̀lọ́ ẹ̀ka lẹ́.
0: Orúkọ yàrá bẹ̀ ti sọ̀rọ̀.
1: Ẹ kú ètò.
0: Ètò ni.
1: Ìyá Elizabeth Latọ́jọ́.
0: Ọyẹ ìdájọ́ ètò.
1: Ṣé ìgbà tí ṣọ́ọ̀bù bẹ̀ wá jóná ni wọ́n bá ní iṣẹ́ ọmọ jíjí gbé àti kọ́mọ tọmọ ní iṣẹ́ rẹ̀ tó fi làlàyé.
0: Ọmọ bíbí tà, ó ń bímọ, ó ń bímọ ń tà, ó ń tà.
1: Ó ń bímọ ń tà, wá èyí tó ó tún jí gbé, ṣe bó tún jí gbé, ó tún ta tiẹ̀.
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, méjèèjì tó ti pọ̀.
1: Ṣé èmi ò wá fi lówó lọ́wọ́?
0: Àbó ti ní.
1: Ṣé èèyàn bá ṣubú ṣé kì í dìde? Ibi oúnjẹ náà wọ́n ràn lọ. Bóyá ní oṣù rẹ̀ kò lè bọ́m̀bì.
0: Ọlọ lálẹ́sìn.
1: Ṣé
0: ó lọ lẹ́mẹ̀sìn
1: náà
0: ni? Ẹ ọ̀gá o.
1: Ẹ mọ̀
0: bí ó tó bọ̀. Yé ní ẹbí ti, ẹ bà sí àwọn dúpẹ́, ẹ mọ̀ ní rògbò ẹ̀ wọ́n. Nǹkan tẹ̀lé gbóríyàn gan o.

ẹ̀ẹ́bá ní ọ́fíìsì wa ní aago mẹ́ta lọ́sàn-án òní ẹ rí i pé òbítíbitì àwọn èèyàn wọ́n wà bẹ́ẹ̀ kálukú ló ní ẹ̀hónú kọ̀ọ̀kan tó gbé wá kí ni ẹ gbé wá àwọn èèyàn dáràn sẹ́ẹ̀ ìwọ́ tó wá bẹ̀ pé ọ̀fẹ́ kọ́rọ̀ rí ó di wàhálà kó di ọ̀ràn tí wọ́n yàn ọ́ jẹ wọ́n gba ẹ̀tọ́ ẹ lọ́wọ́ rẹ wọ́n bẹ níbo ní fa wàhálà ẹni tó bá jàre tó lè jẹ̀bi o ẹ gbẹ́ mi dáadáa ẹni tó bá jàre ó tó lè jẹ̀bi o ní tí wọ́n kà sí ni pé wá sí 32 FM níjọ́ Tuesday rọjò òní láago mẹ́ta sọpọ́ fẹ́ rí Akeem Hamzat tọpọ́ fẹ́ rẹ́wọ̀n jọlé anjú ẹ̀tọ́ rẹ yọ tí ọ lọ́wọ́ ọdọ́ ẹ̀hónú rẹ hàn ààbọ̀ ìjẹ́jú ẹ̀ pẹ̀lú ògùn tí ọ lọ́wọ́ ṣé ilẹ̀ lọ́ra tí wọ́n gbowó olè lọ́wọ́ rẹ tí wọ́n fọ́ lẹ̀ àbí ọ́ tó tàfẹ́ lómi àbí ó ti kọ́ investment tọ́ ọ̀rọ̀ pọ́pọ́ máa gba ògùn tí wọ́n kó ògùn rẹ lọ́wọ́ òrùwó rẹ gbà mọ́ ok ó fẹ́ travel ni wọ́n gbowó lọ́wọ́ rẹ pa wọ́n gbowó travel at the end nothing nothing visa gan ò rí gbà lèbùrẹ́ pé gbogbo ti rí pé ọya travel ti settle ti wà ok o wọ́n kẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ni àìmọye ṣé ìyàwó rẹ gbé ọmọ ẹ sá lọ ọwọ́ ni dandan ẹ bá gbọ́ ọmọ mi wọn àdán olóhùn má bẹ́ẹ̀ níbo ní fọwọ́ alákàkẹ́ jáde má fọwọ́ alákàkẹ́ ní o tètè máa bọ́ 32 FM ní ọjọ́ tuesday láago mẹ́ta ọ̀sán wàá pàdé Akeem Hamzat wàá pàdé mi tá a bá ti lè fojú kojú ọtán ẹ̀tọ́ rẹ tí ẹ fi yọ ọ jẹ owó ẹ̀tọ́ fi gbé láti ìjọ lọ́wọ́ ìjọba owó ẹ̀tọ́ fi gbé lọ́wọ́ àwọn kọ́mpínì rẹ tẹ́ bọ́ sí tọ́ báwọn ṣiṣẹ́ tí wọ́n fọ́ lówó àjọ tó ọ dá tí wọ́n fọ́ lówó rẹ tí wọ́n dán lóhùn máa bọ̀ ní aago mẹ́ta má jọjọ aago mẹ́ta lọ ọjọ́ tuesday ni o tó bá jẹ pé aago mẹ́ta lọ wá ọ́ bà mí bàbá wa kótó aago mẹ́ta ò lè má bà mí o kótó aago mẹ́ta ò lè má bà mí aago mẹ́ta gẹ́gẹ́ máa bọ̀ tuesday tàbí kí fọ́ nọ́mbà mi kí fọ́ nọ́mbà mi tó kúrò nítorí. bàfọ́ ní nọ́mbà mi kí n tó kúrò tó kúrò àwọn èèyàn mi mọ̀ pé mo tà ń ṣe ìtàn là ń kọ wọ́n rẹ̀ ní àti yẹ̀yẹ̀ jẹ́ àti súnyà kan ògiri ni wọ́n á kọ́ ògiri táwọn ní ọ̀dà àti àtìfù ẹ̀ bọ̀wọ̀ ìrọ́lẹ̀ ni ẹ̀tọ́ ẹ̀lẹ́tọ̀ 32 FM láwọn ò lè gbà 32 FM ní a lè gbà ní sẹ́ẹ̀ kí ẹ̀tọ́ ẹ̀lẹ́tọ̀ kọ́ ha sọ́wọ́ ẹlòmíì tí ìṣẹ́pọ̀ lọ́lẹ́tọ̀ kò sí tó jọ ìtàn lálẹ́ ń kọ́ ẹ gbé nẹ́bà kí màmú sáà tì kí tókùnrin ètò yìí máa fún yín àmọ́ ẹ wá bá mi ní 32 FM ní ọ̀dọ̀ wàlẹ́gbẹ̀ẹ́ premier hotel ibi orí òkè yẹn ẹ wá bá mi ìtàn lá ń kọ́ o ìtàn tí ò sì ní tán ni má sọ ara rẹ ni yóò di wàhálà mọ ọlọ́run èyí tí a pè tí ẹ̀ dá wa lóhùn yìí kan bẹ ẹ má fi orí ọkà họ mú ẹ má fẹ́ wọ̀n sí ẹyẹ wo mr adébọwálé ọlàdìpọ adéwùmí tọwádì wáyà kébù abàṣà nìbàdàn yìí náà ni ìyàwó rẹ ó ti ta lẹ́tà ọ̀nà gẹ́gẹ́ bíi tó sọ fún wa a wá pé ìyàwó òun gbé kọ́ọ̀lù wa ẹ dákun ẹ bá mọ ìyàwó rẹ yìí kọ́fọ́ọ̀tì adébọwálé adéwùmí ẹ dákun ẹ ní kó yẹjú sí wa o táwọn abádẹ gbọ́ wa àárẹ̀ ẹ̀jẹ̀ bí alẹ́ ẹ̀jàre àdá ọkọ̀ orílẹ̀-èdè àdúgbò láre akàfẹ́ gbọdọ̀ ẹja kájá kájọ sọ nítùbí ìlòbí wọn pẹ́ ilẹ̀ lẹ́tọ̀ náà ẹ mọ̀ kẹtọ̀ yìí lọ ni wọn gbọdọ̀ sì ni ẹ àdá ètò ẹ padà fún ni afẹ́ rí yín ìyá wa kọ́fọ́ọ̀tì adébọwálé adéwùmí afẹ́ rí yín afẹ́ kẹjọ sí wa níjọ tuesday láago mẹ́ta ní etí premier ẹgbẹ́ orí òkè premier ní 32 FM laughter house ìwé ẹ̀sùn tí wọ́n fi kàn yín ẹ wá dìfẹ́ndì ara yín o ìyáwa kọ́fọ́ọ̀tì adébọwálé adéwùmí afẹ́ rí yín o ẹ̀yà rántí pé ìta bá ti lónìí ọ̀rọ̀ tán lọ́la o àti kéde àdẹ́kọ̀ọ́ ìtàn ni ìtàn sì rí wọ́n ní òní ti kéde ìtàn ò ní tán o.

àwọn ẹbí kan náà ẹbí làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí adéwọlé mọ̀rúfù ọlá níbejì olóògbẹ́jọ wa ọgbẹ́jọ táyé ràúfù adéwọlé mùtíù ràúfù adéwọlé àwọn ẹbí rẹ̀ ni a pe àwọn náà wọn àdá wa lóhùn ẹ bá bọ táyé ràúfù adéwọlé ẹ bá wa sọ fún kó wá rí a o ẹ bá bọ mùtíù ràúfù adéwọlé ẹ sọ fún kó wá rí wa o ẹ jọ dúró náà jọ sùn sí laago mẹ́ta ẹ wá fojú kàn wá o ẹ jẹ́ àríra o àwọn ò ní sọ tó bá lọ njẹ́ òye ó lé àlejò débẹ̀ ayé jọ làbí àṣọ náà ni ẹ jẹ́ àríra o. ẹ pàdé mi lórí ètò ọjọ́ sunday tá a bá ń ṣe pati wa kásù láyọ̀ sọ pẹ̀lú ṣòkòtò bí ìró súgbẹ̀gbẹ̀ alóbilámọ̀ wa o níjọ sunday laago mẹ́wàá alẹ́ ni o ẹ má jẹ́ àdáràn o tá a bá ṣe ọ̀rọ̀ tán ni lọ́la àdédáràn bí àṣà yé eré o. ó kọ́ sẹ́mi gẹ́gẹ́ ni akeem hamzat ọmọ olóòjẹ́ gbogbo méjì ọmọ kọ́ gẹ́gẹ́ ni tíye mẹ́tọ́ ẹ̀ lábòkò tí ọmọdé jẹ́ ẹ̀gà láyé fábàdà ìpàdé èmi àti yín ó di ọjọ́ mẹ́jọ àbí wọ́n ti bá ti pé ọmọ ẹgbà ìtọ́ rẹ̀ nẹ́bà mi rè 80-34-27-6158 80-72-8226 ẹ pè mí ẹ̀tọ́ ọjọ́ tẹ̀yìn lọ́wọ́ tàbí pàpàdé jọ túsùdé laago mẹ́ ta ọ̀sán àdẹ̀dáràn àràlámọ̀ dá o ẹ̀dá yín fún ọbàjọ́ gbọ́ o ó dàbọ̀.

0: àwọn àgbààgbà mẹ́rin ti jọ ń ta kàngbọ̀n pọ̀. Àgbà alákọ̀ọ́kọ́ ni Isu. Isu ló ń lọ̀gá. Àgbà ẹlẹ́ẹ̀kejì ni Àgbàdo. Àgbàdo ló ń lẹ̀gbọ́n. Àgbà ẹlẹ́ẹ̀kẹta ni Ere. Ere ló ń lagbà gbogbo wọn. Omi dákẹ́ rẹ́gẹ́dẹ́, omi ò fọ̀hún. Omi làgbà ẹlẹ́ẹ̀kẹrin. Wọ́n bá ní káwọn mẹ́rẹ̀ẹ̀rin ó rúbọ. Àgbàdo lòun ọ̀lẹ́bọ rú. Ere lòun ò tù. Isu lòun ò lè rúbọ. Omi nìkan ni wà ń bẹ lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó wá ń lọ rè rú ẹbọ. Kò tọ́jọ́ kò tó sùn. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ti ìkọ́lé ọ̀run wá sí òde ayé. Gbogbo wa náà lásán mọ̀ pé wọ́n máa gbin àgbàdo ni. Ọ̀run náà ni ti jáde wá sílé ayé. Àgbàdo tó gún abẹ́rẹ́. Kò pe wédà, ewé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ́n ni. Isu tọ́ yọ ìtakùn kò pe wédé bi pé yóò pọyin. Èrè tó hù lójú kan náà kò yọ òdòdó débi pé yóò sun èso. Omi nìkan ti wá ń bẹ lẹ́yìn tó ń se ẹbọ. Báṣe ṣe wá látọ̀dọ̀ Olódùmarè ni. Òjò ńlá kan bẹ́ lulẹ̀ yìí. Àgbàdo tó gábẹ́rẹ́ tí ò pa sọdà, ó bẹ̀rẹ̀ sí ní pa sọdà. Èrè tọ́kọ̀ tí ò yọ òdòdó débi pé yóò sun èso. Èrè bẹ̀rẹ̀ sí ní sun èso. Isu bẹ̀rẹ̀ sí ní pọyin. Ẹ rí báyìí. Omi wá ń jó. Omi wá ń yọ̀. Omi wá ń yin Babaláwo Awóyin Fáifá wá ń yin Olódùmarè Ọba Ọlọ́run. Nígbà tí ìṣẹ̀dá rẹ̀ ṣe ní Akéǹdé gbẹ̀gbà. Ìdí nìyí tó fi jẹ́ pé omi ò ní ọ̀gá gbogbo wọn. Bá a bá bógun ọmọ ìkan náà ní ọjọ́ ga. Tírú àwọn tí wọ́n gbọ́jà kalẹ̀ tí wọn ọ̀tá tí wọ́n bá wá wá sọ́dọ̀ Babaláwo tó bá ṣe pé ròdù fẹ́ di ògbé la bá dá fún wọn wà já. Tọ́pọ́n sún tọ́yẹ̀ láàsọ fún wọn wípé ẹbọ tí omi rú ń gbà wá sẹ́nu ojú odù fèèdì ògbè yìí. Tírú ẹni bẹ́ẹ̀ bá ti rú ẹbọ yìí, ifá gangan ní àkóse rẹ̀. Ó ní ifá lọ́tọ̀ tá a kó ṣe fún ẹni tá a bá dá ifá fún gbà bá rúbọ tá a sì tutù fún tán. Ó yàtọ̀ sí kákàn máa lo ewé túdè, egbò túdè. Ìyàtọ̀ ń bẹ ń bẹ̀. Àdáyé bá làkúnlẹ̀ yan, ayé ni wọ́n ti yan ìpín ọ̀run tó bá yàn lọ́run lọ́ ń bọ̀ wá bá nu ifá lóde ayé. Torí ìdí èyí màtọ̀sẹ̀ lọ́lọ́yọ́ o, mo gba àwọn tí wọ́n ń gbìyànjú pé kọjá àwọn ọ́tà yìí, mo gba àwọn mọ̀ràn yìí pé àdúrà yìí takora wọn.
1: Àdúrà yìí takora
0: wọn. Àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀. Ọ̀rọ̀ Olódùmarè fi dálé ayé. Gbogbo ọ̀nà ni àdúrà bá wọ ọ̀dọ̀ Olódùmarè. Kírú wọn ó gbìyànjú kí wọ́n lọ rèé ṣe ìwádìí ìjìnlẹ̀ nínú ìfá. Ìtó bá yẹ kí wọn ó ṣe fún wa kí wọn ó ṣe ọjà tiwọn náà padà máa tà.
1: Ṣé pé kò sí ní tó burú nù kéèyàn náà ò ṣe gbìyànjú?
0: Kò sí ní tó burú nù kéèyàn ò gbìyànjú. Ẹlòmíì àti lóun lóògùn lóògùn àti gbìyànjú gbìyànjú. Àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fi dálé ayé. Tí wọ́n bá dáfá fún ọ, tí wọ́n bá wo ìpín ọ̀run rẹ, ètùtù tí wọ́n bá bọ̀ ọ ṣeun, àwọn tó ń rí lójú àlá ń tẹ́lòmíì bá lálàáṣẹ tí ń bẹ láre kò gbọdọ̀ rọ fún yàn. Àwọn ni wọ́n ń dé, àwọn ni wọ́n ń tú. Ẹlẹ́mi ni àwọn tí wọ́n ń gba ẹbọ yẹn ẹlẹ́mi làwa náà. Ọ bá àgbẹ̀ tútù kalẹ̀ báyìí, kájá ọ jẹ́ lójú rẹ ẹlẹ́mi lajẹ́ ẹlẹ́mi níwọ náà. Bó o la ṣe ń tẹ́sí mẹ́sẹ́jì lórí fóònù kan sí kejì láti ilẹ̀ ìsókè òkun tó ṣe pé ojú ẹsẹ̀ láìsí pé afẹnu sọ̀rọ̀. Tẹni tá a bá sọ̀rọ̀ lórí fóònù ó sì ti pàṣẹ nǹkan báyìí. Bẹ́ẹ̀ ni àṣẹ tó wà nínú àlá ọ̀pọ̀lọpọ̀ agbára inú àlá ló wà. Àwọn sígínà ti wá bí táwọn òyìnbó rí mọ́lẹ̀ káàkiri tí jẹ́ gbígbà àdúrà ó ní àwọn ọ̀kànlénírúgba àrùn mọ́lẹ̀. Tá à ń fún lóúnjẹ tó ṣe wípé tá a bá ti bi fálérè pé ṣóògùn lọ́rọ̀ eléyìí jẹ mọ́ tọ́nà ó fi là fún. Ṣé ọ̀sán lọ jẹ mọ́ tọ́nà ó fi là fún. Èntọ́ bá jẹ mọ́ ìṣẹ̀dá ìwọ tó wá dá ifá. Ifá ní ọ̀tọ̀ kà sí pé ò sábà yìí ni ká lọ bọ fún ọ. Ntọ́ jẹ mọ́ gbèsè ayé rẹ tó jẹ mọ́ ṣẹ̀dá rẹ nù. Ọ̀nà rúrú ẹni bẹ́ẹ̀ ò sí là. Tó mọ gba gbogbo orú àwọn tí wọ́n wò kọjá àwọn ọ̀tà, mọ gbà wọ́n níyànjú, mọ tọ̀sẹ̀ lọ́lọ́yọ́ o. Ilẹ̀ tí ọba tojú ẹni sú, ẹ̀dá kan ìrìnrìn ẹbẹ̀ lóògùn kí wọ́n ó mú kan kéèjì kí wọ́n tọ ifá lọ. Ẹ ṣe àyẹ̀wò odù ifá tó bá jáde fún yín la fi ṣètùtù fún yín kó tó wá kan ájò tẹ́ lò tán náà ó fi là fún yín. Gbogbo ẹ̀yin tí ń dá fún ẹ̀ní padà dá tọrọ jẹ o. Ẹ̀yin tẹ́ ń bẹ lọ́run lórí ọjà yín lórí iṣẹ́ yín mà tọ̀sẹ̀ lọ́lọ́yọ́ o. Àdáyé bá lákúnlẹ́yàn àkúnlẹ́yàn làdélé ayé bá. Tọ́nà bá pín méjì mẹ́ta téyàn ò bá mọ̀ tí ó yà sí. Ẹ mú kan kéjì èèyàn tọ ifá lọ ni oníbèrè kì í sínà. Èjì ògbè lodù ifá tí mo mú wá fún yín lásàálẹ̀ tó bá wa sọ̀rọ̀ nípa pé téèyàn mẹ́ta mẹ́rin bá jọ ń tajà lójú kan náà mọ́ bínú ẹni tọ́jà àti ọ̀tà. Ìwọ náà mú kan kéjì lọ síwádìí tí wọ́n bá ń dí ọjà rẹ lọ́wọ́ nínú ifá bọ́yó wò tí ń ṣe ní ìṣọ́nà rẹ mà tọ̀sẹ̀ lọ́lọ́yọ́ o. Ilẹ̀ tí ò bá tójú ẹni sú ẹ̀dá kan kì í rìnrìn ibẹ̀ lókùn. Mo gbà wá yàn jù wípé ẹni tí ọ̀nà rẹ̀ bá kún méjì mẹ́ta tí ọ̀mí lè tí ó yà sí ẹ mú kan kéjì. Ẹ̀tọ́ ifá lọ.
1: Ẹ ṣe àdúpẹ́ a mọ̀ rí yín báwo bàbá.
0: Àwísí àfọ̀.
1: Àjíǹde ara ó sì máa jẹ fún yín.
0: Adégoróyè Ìgè Àdùbí Agbéfágorí Ìtẹ́ lorúkọ tèmi Olóyè Ọ̀túnlúàwo Jẹ́nára fun gbogbo ti butoro ile badan lapapo magaji ile oluoje of oje badan land ero oba ni soro mi ni 080 332 60141 is 080 332 60141 tabi 082 53 45 9223 080 53 45 9223 ejogbe lodu fatimo mu wa si ti igbo wa lasale yi elaboru o elaboyi elabo sise ogbo ato asure iworiwo fun
2: baba pere apo ni agogo wole ke

ọlọ́wọ̀ a yẹn rú gbèsè ayé tó fẹ́ gbé. Ẹ kú dédé àsìkò yẹ kú àfọmọ nìyẹn ṣe mo kí lọ́kùnrin mo kí lóbìnrin. Mo kí ọmọdé mo kí àgbàlagbà. Àjọ Business Entrepreneurship Project àwọn náà ràn mí wádé o. Wọ́n níbẹ̀ bá fẹ́ gbégbé ayé tó jẹ́ titiyín. Ẹ̀yin lè tú sírú ayé tẹ́ fẹ́ gbé. Yálà bóyá ayé tí mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ mo fẹ́ máa gbé ni àbí nínú iṣẹ́. You need to choose between wealth and poverty. Ntí àjọ Business Entrepreneurship Project tó gbé dání rèé. Akọ́mọ nírọ̀rí ni wọ́n. Tí wọ́n wá jòkó tí wọ́n wò pé ọ̀dà àwọn èèyàn ń lọ ilé ẹ̀kọ́ tòótọ́. Wọ́n lọ primary, wọ́n lọ secondary, wọ́n lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo. Ṣùgbọ́n bẹ́lòmíì bá parí tán yóò tún padà sí labor market ni. Ntí ò fi kúnrín àjò rẹ̀ níbẹ̀rẹ̀ ọjọ́ ẹsẹ̀sẹ̀ máa wá dààmú fi kún. Wọ́n wá ní kí tí ẹ má bàa rí bẹ́ẹ̀ bọ́ ọ bá láǹfààní láti gbọ́n mi lásìkò yìí. Ire jẹ́ tiẹ̀ o, mo wá kí ọ kú oríire gbá. Business Entrepreneurship Project. Wọ́n ní kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jí nínú ayé nìkan làwọn ń ṣègbìyànjú fún. Ìwọ́ tó wà ní ọmọ ọdún 18 títí di ọmọ 90 years iná làwọn gbé ètò yìí kalẹ̀ fún.

0: Ọmọ tó fà wà nù síìtì yìí náà.
1: So like ẹ ni.
0: Mo like ẹ.
1: Ṣé bọ́ Musẹ́?
0: Bá Musẹ́.
1: Ó yá, bá bẹ Musẹ́. Hello, fine girl. Ọ̀gá mi fẹ́ rí ẹ lẹ́yìn.
0: Báwo ni ọmọ ẹlẹ́lẹ̀?
2: Hi.
0: So síìtì yìí ni wọ́n náà ń gbé?
2: Yes, yes.
0: Open, ẹni kàrí o.
1: Ó máa bọ̀ níwájú.
3: Everything okay?
1: Má wọrí ń tiẹ̀. Ọ̀gá, ẹ jẹ́ jẹ́ rìn.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ọlọ́gbẹ́ni epo ti tán nu mọ́tò.
0: Èmi gan kò sọ wọn kan lọ́wọ́ mi o. Fúkẹ́ tó wà lọ́wọ́ mi o ni mo fẹ́ fi jẹun alẹ́ yìí sì lè fílẹ̀.
1: Má wọrí já lọ́ngbà.
0: Bẹ́tà o.
1: Ọ̀gá.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ó dàbí pé polo tán lẹ́ẹ̀kan yẹn o. A máa ní ìdí káàṣì túkẹ́ ọwọ́ yín káṣẹ̀ ọ̀kọ́ fi hàn rí poná. Fáńgẹ̀ gbà lọ́wọ́ wọn. Tó o kò tẹ̀kẹ̀ ṣùgbọ́n.
2: All right, sir.
0: Bá a gbé báàgì ẹ̀ wọlé náà. Ẹja ń bá kàn.
1: Ọ̀gbẹ́ni ẹja lélẹ̀ o, ni ló yọ bọ́rọ̀. Ó dàbí pé ọmọ yẹn ti ní fílẹ̀nsì pé mi mo ni mọ́tò so èmi ló ń fọ́ fún. Ó dà gan ó ti fún mi nọ́mbẹ̀ gan ó ní kí n dá wá. Wọ́n wọ̀ rí o, bàbá wọn náà wọ ọmọ mi.
0: Kò sí wàhálà.
1: Ọ̀gá epo mọ̀tò ti tánu mọ́tò.
0: Ṣé kó bá tánu mọ́tò kó lọ rí epo sí?
1: Ṣé máa ṣe transfer àti ẹni tó a bá délé epo ni?
0: Kò ní ìdí pé mo ṣe transfer àti hàn. Kókó wá gba báǹkì mi kó lọ́gìn ẹ.
4: This skit was performed by Esho Fada.
5: 32 FM 94.9.

ẹṣin burúkú ijó lẹ́sẹ̀ eré ló ń lọ. Ẹ bá ṣe mọ̀ pé tó bá ti ń dago mẹ́wàá títí dago méjì láì mọ bá ṣe máa ń ṣe. Full of vibes ni a fi vibes sí tàbá ti low vibes a tún kọ́ra wa lẹ́kọ̀ọ́ a bára wa sọ̀rọ̀ ẹ bá ṣe máa ń ṣe nìyẹn. Ìyá yín no be play, we no dey joke here. Sẹ́yìn bàbá mi ẹ̀yìn ìyá mi alálùbáríkà ẹ̀yìn tẹ̀ ń ṣe dáadáa nínú ìrìn àjò ìfẹ́ ẹ̀yìn tínú ilé yín gbégbá orókè nínú ìrìn àjò ìfẹ́ mo kì yín lálẹ́ òní o ìkàlẹ́ ṣàlàáfíà ni mo dé bá yín tòlóore ntẹ́. Ọmọ ara tí ń fọ̀rọ̀ dára lágbólé ara lọ́nà rárá tí mi ní dára lára ara gbogbo tí tó ń gbà máa tójú tó ń wò mí láṣàlẹ́ òní kò ní dára lára níbòlẹ̀ yín tí ń wò wá is it Facebook àbí kẹ́ ń wò wá lórí YouTube abẹ́ ń wò wá lórí rédíò ẹ ń gbọ́ wá lórí rédíò gàdì ẹ ṣe gan ni ẹ̀yin gangan ni rí lo dóńgù ẹ̀ ń chó má sọ pé ẹ̀ ń chó chóchòchó you dey chó. Ṣàlàáfíà mo dé bá yín bẹ́mi náà ṣe wà ń bí ó yá náà ijó dà lẹ́sẹ̀ yín. Ijó lẹ́sẹ̀ ẹ mọ̀ pé tó bá ti dọ̀rọ̀.

0: ìrayín.
1: Bàbá bíi pé lẹ́bùn yẹn tó báyìí. Tíyàwó tọkọ bá ti fọwọ́ kọ́ gífìtì kan wálé báyìí. Ìyàwó ti mọ̀ pé alẹ́ iṣẹ́ àwọn aláìwọ̀ máa mẹ́rù lẹ̀. Bàbá wa fẹ́ mẹ́rù lẹ̀ ni. Bàbá fẹ́ mẹ́rù lẹ̀ ni. Ó ti mọ̀. Tìdùnú tìdùnú ta ló báríkà ta ló báríkà. Làwọn náà dẹ̀ fi gbà.
2: Ìyàwó tuntun tọkọ bá ṣe fẹ́ràn.
1: Àṣọ ẹjọ́.
2: Ẹ
1: try láti máa ra gift fún ìyàwó yín.
2: Wọ́n
1: ní káwọn náà máa lo gift. Wọ́n ní káwọn náà máa ra máa lo nǹkan gidi.
2: Lójú ọkọ tó bẹ̀rẹ̀.
1: Àwọn kan bá lélẹ̀ míì wà wọ́n wà ń kò rí.
2: Ẹ
1: tiẹ̀ wà ń kò lọ́jọ́ kan wà ń kò lọ sí church.
2: A ní àwọ̀ tuntun.
1: I try láti as in àwọn couples peers ti wà ń ta
2: ṣe
1: ṣe pẹ̀lú ìjọ ṣíẹ̀
2: lè
1: wọ ankara pants ẹ̀kan wọ ẹ̀wọ kòkí dandan kó jẹ́ native dókè látòkèdè lẹ̀ ankara pants trouser wà tẹ máa rán ṣe vest sí kọrúkọ ọkọ ẹ sínú vest kọrúkọ ìyàwó ẹ sínú vest adé adé kọrúkọ ọkọ ti ẹ sínú vest as ìyàwó kọrúkọ ọkọ ẹ sórí vest. Ọkọ ẹ̀yin náà kọrúkọ ìyàwó yín sórí vest. Adéṣọlá Ṣọlá Adé ó ti yé bó ṣe máa wọ̀ sí love language Ọlọ́run ẹjọ́ ẹ̀yin bá lè lè wá torí ẹ̀ mọ̀ ń bẹ̀yìn lálẹ́ ẹ learn how to say sorry to your wife. Don't prove Mr. Right.
2: Ẹ
1: like àwọn ìyá mi mi. A máa wò pé ṣe bí kò lè bẹ mí
2: nù.
1: Ó ti ṣe kan tó máa ṣe kò sí wàhálà tó bá dalẹ̀ kó máa bọ̀. Máa bọ̀ wá bá mi. Àwọn aláìní ti jù náà. Nígbà wọn náà ti mọ̀ pé àwọn ti ṣàìdá tó. Wọ́n á lọ mọ̀ kanlẹ̀kùn pé wọ́n fẹ́ wọlé. Bọ́ ẹ fẹ́ wọlé sí. Àti ìkulé. Mo jẹ́rìí àwọn ìyá mi dáadáa. Alálùbáríkà àyà. Wọ́n ti tilẹ̀ kọ ìkulé wọ́n tún ti ti wájú ìta. Yóò yà. Ẹ mọ̀ gbọ́ pé kò ṣàyè. Kò ṣàyè ni o. Àlọ́ ọ̀rẹ́ mi àní nǹkan ṣe mí. Nǹkan ò ṣe wọ́n gan-an wọ́n sá wa nǹkan sọ. Ẹ mọ̀ gbọ́ pé orí ń fọ́ mi. Ẹ̀dọ̀ ń dùn mí ọlọ́mọ jẹ̀dún òdùn wa. Oríṣiríṣi nǹkan ni wọ́n mọ̀. Mo jẹ́rìí yín. Ẹ kúkú ní ṣe bẹ́ẹ̀ náà ni ẹ̀yin màá mi. Àwọn kan wà àwọn baálé ilé mi máa ń complain àti tolú tí má fẹ́ báyàwó mi ṣe ẹ̀yìn májè ó máa bèrè owó lọ́wọ́ mi ẹ padà lọ bèrè lọ́wọ́ ìyàwó wọn pé kí wọ́n ṣe fún wọn nígbà ìyàwó bá pòun fẹ́ ṣe run ẹ̀ ní fún un ẹ sì ló lọ. Ẹ lówó yẹn lọ́wọ́ o. Ẹ lè dá fún ìyàwó yín 2000 náírà lọ́dà di mọ́lẹ̀. Fámílì ìyàwó yín ṣe nǹkan kan. Àbí ìyá ìyàwó yín wá sílé. Ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ẹkàn wà ń lé. Ó wà wọ́n ìyá yẹn wá kí yín. Ìyá yẹn wá ń lọ ẹ lọ́gbọ́n ẹ̀ láti inú dá láti sọ pé mọ́mì ẹ gba 5000 yín máa fi ṣòwò mọ́tò. Àná o. Ó rẹ̀ ìyá ìyàwó yín ẹ kàn gbọ́ wípé ó rẹ̀ wọ́n lásán. Torí kẹ́ má bàa fún wọn lówó ẹ lè ṣe mọ́mì báwo lára yín.
2: Ìfẹ́ ni
1: ọmọ
2: lọ
1: fà. Irú ìyàwó bẹ́yẹn tẹ́ bá wá ṣe tán tẹ fẹ́ mẹ́rù lẹ̀ tí ìyàwó yẹn inú dídùn ló mórí yá. Tó máa dà yín lọ. Àwọn pains kan wà táwọn obìnrin ń bá tò nílé ọkọ. Ṣé rí à ń daṣọ bo ni o. Oníkálukú ń daṣọ bo tiẹ̀. Oníkálukú ń daṣọ bo tiẹ̀. Torí pé ẹlòmíì bá sọ tiẹ̀ bọ́ta. Ẹ mọ̀ pé ẹ mọ̀ kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ló ń kálukú ṣe máa ń wò. There are different stories. Underneath. Ọlọ́run bá ń
2: gbọ́.
1: Àwọn stories tó wà pathetic.
2: Yeah,
1: obìnrin mi wà ń lé ọkọ. Single mother dẹ̀ ló ń gbélé ayé ẹ̀. As in, ó wà ń lé ọkọ. Wọ́n pè ní Mrs. Lágbájá lábẹ́ òrùlé ẹnìkan ló wà.

0: Hello.
1: Hello.
0: Ekale sa.
1: Orúkọ tèmi ọmọ yín ni Alfa Alana ti láti Nàìjíríà.
0: Yes sir, Ira sir.
1: Látàrí mi ìjọba, mo rọwọ́ yín láàárọ̀ lágbára Ọlọ́run. Ìmọ̀ yóò máa tẹ̀síwájú
0: ni. Àmì.
1: Ẹ rí eléyìí tẹ̀sọ yìí. Àtọkọ àtìyàwó ká kọ́kọ́ wo ìfẹ́ tá a fi bẹ̀rẹ̀. Torí kó tóbi pọ́kọ mi ò dáa mọ́, kó tóbi páyà mi ò dáa mọ́, kìí ṣe pé jìjì ló bẹ̀rẹ̀. Ìyàwó mi ló ń kọ́sì ọ̀pọ̀lọpọ̀ tó padà sọkọ mi ìdọ́kọ wèrè. Ọkọ mi ló kọ́sì ọ̀pọ̀lọpọ̀ tó padà sọ ìyàwó mi di ìyàwó wèrè. Ọ̀pọ̀lọpọ̀ wa tún ronú pé ìyàwó tá a pàdé tá a fi gbó fẹ́ tá a fi dùnú fẹ́ kí ló dé tá a padà ń fi mú ara wa wé tọ̀bọ láàrin ọkọ àtìyàwó. Tó bá tún wá le di pé àwọn iṣu kan ṣẹlẹ̀ tọkọ àtìyàwó ò bá ti lè fi làákàyè tó ìgbésí ayé yẹn ká tètè ṣàtúnṣe, kò ní sí ìfẹ́ gidi láàrin yẹn mọ́. Tẹ̀sí rí ká má mọ ìfifúnni àtòjú ọ̀nà ni obìnrin gbọ́dọ̀ ti kíyèsí wọ ọkùnrin bẹ́ẹ̀ kìí ṣègbà tó bá wọlé. Obìnrin náà tí ò ní máa appreciate àtòjú ọ̀nà náà lọkùnrin gbọ́dọ̀ ti máa kíyèsí kìí ṣègbà tán wọlé ni máa bẹ̀rẹ̀. Ẹni tó bá jẹ́ pé ọkùnrin tó jọ́kùnrin alágbárika tó bá ṣe nǹkan kékeré fúnyàwó tíyàwó bá appreciate inú ọkùnrin bẹ́ẹ̀ ó dùn láti tún ṣe míì. Bẹ́ẹ̀ náà sì lóbìnrin kódà ẹ wo oúnjẹ táwọn obìnrin ń ṣe nulé ọkùnrin mi ò mọ àti kí obìnrin pé ẹ mà ṣe mo gbádùn jẹ yín o.
0: Àwọn wọn fọwọ́ ọbẹ̀ lẹ̀ wọ́n sì á kí wọ́n sí.
1: Owó kí lọ sílẹ̀ tọ́ lè tẹ́ni lórí owó rẹ kó yú ọ. Owó kí lọ sílẹ̀ tọ́ lè appreciate wọn. Níjọ́ kan ó lọ mo kàn fẹ́ sáré ṣe kankan ni o, mo bá fẹ́ sáná síbi gáàsì, mo fa sá láìta bá gbé mi lọ́wọ́. Mo fọ náà múra ibi tí láìta ti gbé mi lọ́wọ́ mo ti wò pé Ọlọ́run ló mọ ìgbà tí náà ń gbọ́ àwọn arábìnrin yìí lọ́wọ́ báyìí o. So a gbọ́dọ̀ máa appreciate ara wa. Tá a bá appreciate ara wa ìfẹ́ yẹn máa wà sí ni. Inú obìnrin tó fẹ́ dáná inú rẹ̀ ó dùn. Obìnrin tó fẹ́ bá láṣepọ̀.
0: Inú ẹ̀ á dùn láti gbà ẹ́ láti accept ẹ.
1: Kó tó fún àkókò tó bẹ̀rẹ̀ fẹ́ ọkùnrin fẹ́ bá lóbìnrin láṣepọ̀. Àwọn sáìn kan bọ̀rọ̀ ti wà. Téèyàn ti mọ fún bí àjọgbọ́n dọ́gbọ́n ṣe lè parí àjọgbọ́n fọwọ́ gbára ẹni. Ìyàwó ti mọ̀ pé definitely.
0: Bẹ́ẹ̀ ni love language kan nìyẹn.
1: Yes, love language nìyẹn. Àbí kan ti máa pàwé pé irú bóra aṣọ tó wà wọ̀ yìí ọmọ tí ẹ ti wọṣọ yìí ti pẹ́. Nígbà wo ni a lọ tún lọ wú aṣọ yìí jáde. Kíni kan ṣe kíni kí ló rí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n ṣe rí ibi tí ò bá fi bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni
1: òtítọ́ tó bá jẹ́ pé bàbá ọmọ náà jọ ń ṣe àti ìyá ọmọ náà jọ ń
0: ṣe.
1: Kò lè rí iná ríra wọn. Kò dẹ̀ sí ń tán lè ṣe fún ìfẹ́ wọn lọ́rùn. Bíyàwó dáná nu ilé wọn ò jẹ́ nígbẹ́ tó jẹ tí ń jẹ lóúnjẹ yóò kún ta ni. Ìbálòpọ̀ wọn nínú ilé kò lè sí ìgbádùn bí obìnrin ṣe ń padà ń gbé lọ́ta lọ́bára àta. Bẹ́ẹ̀ náà lọkùnrin ó máa gbé jẹ náà
0: lọ́bára àta.
1: Wọ́n ti yọ ìfẹ́ yẹn kúrò. Ìta bẹ́ẹ̀ ń ṣe ìta ń jẹ ẹ̀rí pé tábá fẹ́ jẹun tábá ti gbóúnjẹ síwájú wa báyìí. Sẹ́ǹsì wa ni ó kọ́kọ́ sọ báwo lóúnjẹ yóò ṣe dùn sí.
0: Ọlọ́run bá ń gbọ́.
1: Tí sẹ́ǹsì wa bá fi hétí oúnjẹ yẹn lé lọ lẹ́nu. Bẹ́ẹ̀ náà ni ìbálòpọ̀ tí ìbálòpọ̀ ọkàn bá ti ṣí níbẹ̀. Ọkùnrin yẹn ò lè wà ákìf.
0: Obìnrin
1: yẹn ò lè wà ákìf.
0: Láíláí.
1: Tí ò bá dẹ̀ ti ṣí yẹn bẹ́ẹ̀ my dear sister kò lè fi gbádùn. Ẹ ní gbádùn ara yín rárá. Ṣùgbọ́n ìgbà tí wọ́n ti yọ̀ fẹ́ kúrò nínú ilé tá ti gbé fẹ́ náà ta ẹni fẹ́ lọ pàdé títa àtẹni títa náà tó fẹ́ pàdé ara wọn. Ìta ti ń bá ọ̀pọ̀ ìdùnnú tó fẹ́ bá pàdé ara wọn ni mo fi dá ìgbà pé bóyá àbọ́kùnrin tá máa ṣe àbóbìnrin tá máa ṣe. Ìfẹ́ làkọ́kọ́ ìfẹ́
0: tó ká máa
1: wura wá wò pé kí bá bọ ọmọ ká máa wura wá pé kí bá bọ ọmọ mi ni àbí ìyá ọmọ mi ká tó rọmọ àwa la kọ́ ríra wa. Nígbà táwọn ọmọ bá tó àkókò tẹ bá rọmọ tọ́ dáadáa àwọn ọmọ tó bá ti wọn lọ ẹ̀yin náà yóò tún padà ṣẹ́kù. Ọlọ́run ni yóò
0: bàjẹ́. Àmì ẹ ṣe gan ni. Ẹ ní lákàyín yóò ní kúrò kò ní dọ́bà o.

0: Hello. Ẹ kalẹ̀ ọ, ẹ ti wọlé.
1: Hello.
0: Ẹ kalẹ̀ sá, bá mi ṣe kọmọ kọmọ sá.
1: Àwọn ni ẹkú ètò.
0: Yes sá, ẹ kalẹ̀ sá.
1: Ìjọ mẹ́ta o.
0: Yes sá.
1: Orúkọ mi ni Àfọ Ọlọ́ndámiláre Ìlọrin Nẹ́tọ̀rin.
0: Láti Ìlọrin, ẹ ṣe gan ni sá.
1: Ẹ ṣeun gan, ẹ kú gbogbo gba, everybody wa Ọlọ́run ọmọ rẹ wọ́.
0: Àmì sá.
1: Ọlọ́run Ọlọ́run.
0: Àmì sá.
1: Ẹ jẹ́ bí o lérè lágbára Ọlọ́run. Ẹ rí ẹtọ́ ọ̀rọ̀ tí dádì sọ yẹn mo kí wọn púpọ̀ jù bẹ́t obìnrin òṣòro fẹ́ bẹ́ni tó bá mú tiẹ̀ lákọ̀ọ́kọ́. Téèyàn bá ti mú tiẹ̀ náà ni wọ́n ń sọ yẹn so ìgbà táwọn sì tẹ́ ìyàwó nígbà age of 45. So gbogbo tí wàá iná ń tẹ̀lé wọn ẹni tó ti wọ 30, 32, 33 náà ń bẹ ẹni mú tiẹ̀ náà ń bẹ nínú wa. Téèyàn bá ti mú tiẹ̀ obìnrin òṣòro fẹ́ ṣùgbọ́n àwọn tó pọ́n ta ń sìn. Kódà ọmọ sàràkí gan-an tó jẹ́ pé gbogbo nǹkan lèèyàn ní fún wọn gan-an wọ́n á tó hùwà àwọn wọn. Àti Ọlọ́run ṣàánú fún wa.
0: Àmì.
1: Ọlọ́run dá wa láre bí orúkọ mi mú kí gbogbo àwọn mẹ́mbà wa pátápátá lápapọ̀ pé a sọ̀pọ̀lọpọ̀ gbàláyé
0: o. Àmì.
1: Ọlọ́run jẹ́ ká mú tiwa ni rẹ́sẹ́ẹ̀tì tẹ́ ń sọ yẹn so ó wà lọ́wọ́ téèyàn bá ti mú lọ́ọ̀kì tiẹ̀ béèyàn bóbi rẹ́sẹ́ẹ̀tì ọkùnrin mi tí ò bá ti mú tiẹ̀. Tó wá jáde náà ni bọ́kùnrin mi náà rẹ́sẹ́ẹ̀tì ju kí náà lọ gbogbo ìwé apàdà sílẹ̀ náà ni.
0: Wàláhì.
1: Ọlọ́run ó fi ṣàánú fún wa ni.
0: Àmì. Ṣé sá? Yé sá. Ẹ ṣe mo mọ̀ lórí ẹ ṣé sá o. Ẹ ṣe kó ẹkú gbogbo ògbà mi o. Ẹ ṣe sá. Hello. Yé sá, ẹ kalẹ̀ sá. Ètò ni sá. Yé sá, ẹ ṣe sá. Àmì.
2: Because I just
0: yes, sir.
2: First,

0: team pioneer dear dear.
1: I took that keep people gradually.
0: And when like a junior, people that are facing constant setback. Constant setback.
1: I say
0: Mumbu press on me. There have been massive. Massive healing. Gbogbo aláìsàn tó bá yín wọlé ètò
1: yìí.
0: Ẹ tí ò lè rìn tẹ́lẹ̀. Ẹ lọ mi fún. Ó ti ní kí n lọ ṣe dídá ara. Fún àwọn olókùnrin. Àwọn tó ń bẹ lábújá. Wọ́n lè jẹ́rìí sí. Bẹ́ẹ̀ ni sà. Mo wọnú májèmú. Ikú ìsìnkú àti àjíǹde. Gbogbo ẹ̀yin tí wọ́n jẹ rọ́nà lọ. Ẹ gba ọ̀nà. Ẹgbẹ́ ògo tuntun sọ pé ayé mi gbọ́rọ̀ olúwa wọnú ògo
1: tuntun.
0: There are people that are facing unusual dryness.
1: Mazatagadabara.
0: Some people are frustrated. They are the junction of confusion. Ètò yìí ẹ̀yin lẹ́ni
1: báyìí.
0: Ìṣẹ́yà, mo náwó sí ọ. Obìnrin ìdá, sàmì méje, agbára sọ ní dikoro fún kó gbiná lára. Ami. Ayayayaya, agadaza. Ẹgbọ́ tó ní kí n sọ. Ogun promise and faith. Tó ti di ẹ̀jẹ̀ rẹ̀. Ó ṣẹ̀wọ̀lẹ̀. Jẹ̀nsẹ̀rẹ̀ pèdè lè jáde. Gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run tó lọ ń bá mi gbé dìde lọ́wọ́. Ẹnìkan kan nù yín. Kò ní kú lójijì. Ẹni kú
1: lójijì.
0: Ẹni kú lójijì.
2: Praise the Lord. Orúkọ mi ni Mrs. Taiwo Adebare láti ìlú Ṣùbà. So testimony mi lọ báyìí. Nígbà tí dádì fi wá ní last year, mo wá ní ọmọ kan ní Germany, that's my third born. Ọmọ yẹn ti wá ń ṣe ìwé, ó fẹ́ gba ìwé. Fourth time, second time, third time. Fó ṣe ní first time kò gbá. Mo wá dé bíbá yìí, mo wá rí dádì. Dádì ní picture ẹ̀dà, mo ní picture lélẹ̀. Wọ́n bá mi praise the picture yẹn. The fifth time tó máa ṣe báyìí, wọ́n kàn gbé wẹ̀yẹ̀ lé lọ́wọ́ ni. Ẹ bá mi yin Olúwa lógo.
0: Thank you, Jesus.
2: The second ẹ̀rí mi ni pé nílùú Ṣùbà yìí, nígbà tí mo dé, njọ́ tí mo bá ìpè bàbá pàdé, mo ní bàbá, mo ní ìpè yìí, ó tọ́ọ̀ṣì mi. Mo ní mo fẹ́ kọjá lọ sí ìlú Àbújá. Ìpè bàbá dẹ̀ mú mi padà wá sí ìlú Àbújá. Nígbà tí mo dé ìlú Àbújá, wọ́n ní kò sí ilé tí mo fẹ́ dúró sí, wọ́n ní kí n lọ hang out. Mo wá gbọ́ pé sọ pé bàbá ní church níbí báyìí ní area wà, wọ́n sà sọ bẹ́ẹ̀, wọ́n sà mú mi wá. Ìgbà tí mo wá dé bíbá yìí, mo wá sọ fún Ọlọ́run bàbá mi nínú Olúwa pé sẹ́, ilé ibi tí wọ́n ti fi bú mi yìí, mo fẹ́ kí ìwọ Olúwa kí o jẹ́ wa agbára kí o dojú tì wọ́n. Irú ilé náà tó tún tó jẹ́ tó ta sẹ́ ní ilé náà ni kò ṣe fún mi. Mo ní láì ṣe fún mi o, èmi àti pé bàbá yìí alájọṣepọ̀. Mo ní ìjà wà, mo la máa lájọṣepọ̀ ni. Láti ìgbà yẹn báyìí, mo jọ ìṣe tí mo fẹ́ ṣe ní ọjọ́ tí ni, mo ń ṣe everything. Mo ní ṣe iléeṣẹ́ Ọlọ́run àdá fún mi ní Ṣùbà. By the grace of God, Ọlọ́run dẹ́ ra ilé tó ta sùúlẹ̀ yẹn, Ọlọ́run dẹ́ ra fún mi ní last month. Praise the Lord.
0: Ẹ wá nù. Ṣé ẹ gba lé ni abẹ́ ra lé?
2: Mo ra lé ni, njọ́ tí máa ra lé ₦400 ló wà lọ́wọ́ mi, ₦200 méjì. Njọ́ kejì tá a ṣe ìsìn tán
0: Cimenti.
2: Bẹ́ẹ̀ni, èmi àti ìyá mi nínú Olúwa. Mo wá jókòó níwájú tẹ̀. Mo ní jẹ́ ń lọ kí mọ̀mí olówó, mo bá débẹ̀. Àbánsọ̀rọ̀ máa ní àmọ́mí olówó ní Ṣùbà iṣẹ́. Fi sílá mi sínú àdúrà, mo fẹ́ kọ́ Ọlọ́run ra. Ọlọ́run bá mi, bàbá ọtọ́rítì, mo fẹ́ kó ra lé fún mi ní Ṣùbà yìí. Bàbá ìyá mi ní wọ́n filé kan lọ àwọn
0: ọmọ ìyá.
2: Bẹ́ẹ̀ni ìyá iye olówó. Mo ní wọ́n filé, wọ́n
0: ní
2: wọ́n ní kí n jẹ́ lọ. Iye olówó ní ṣé mo ní anointing oil lọ́wọ́, mo ní lọ́wọ́. Ó ní yẹ̀pẹ̀ orí òkè ògo nǹkan mo ló wà lọ́wọ́ mi. Ó lómi authority nǹkan mo ló wà nbẹ̀.
0: Ó
2: ní kí n gbé pàdé òní ibẹ̀ lọ́la. Abágbé pàdé pàtà débẹ̀.
0: Ẹ̀yin méjèèjì.
2: Àti price ilé yẹn, ẹnìyẹn jókòó ń ta. Mọ̀mí olówó ní wo, a fẹ́ lọ sọ.

0: mo fẹ́ wọ yàrá sùn.
1: An ka dájọ́ ma se bi.
0: Gbogbo ẹ̀yin tí ayé yín ò sáré. O yà sáré lójú kan. Ayé rẹ̀ sáré. Wà fọ́ ní sí o. Ayé rẹ̀ fọ́. O dẹ̀ ní jábọ́ mọ́. Sọ pé mo sáré. Mo fò. Mo kọjá ẹgbẹ́
1: mi.
0: Ṣé àmì ní òróró lẹ̀.
1: Gbé
0: omi lẹ̀.
1: Jẹ́ tọ́wọ́ tá a lè jù.
0: Mo bọ̀.
1: Abẹ́rẹ́ gbà.
2: Aleluya.

0: gbogbogun tó lẹ.
1: Ẹ̀rẹ́dì Hagbard ní wájú ẹ̀.
0: Ní báyìí
1: kò ti ẹ̀ rí.
0: A pe orúkọ ọjọ́.
1: Má fi ẹ̀rọ máa jíjẹ.
0: Olúwa lónìí.
1: Wọ́n lọ tún dé.
0: Fún mi ní ọ̀nà àbáyọ.
1: Give me way out.
0: Ṣé o ti mò ń là kọjá?
1: Sọ wọ́n tàn bá ti tù.
0: Ṣé o ti mò fẹ́ dà láyé?
1: Sọ wọ́n tàn tó ká mi lá.
0: Ẹ fún mi ní ọ̀nà
1: àbáyọ. Give me way out.
0: Ẹ fún mi ní ọ̀nà
1: àbáyọ.
0: Ìwé Jacob orí kẹrin.
1: That of James 4.
0: Ẹsẹ̀ kìíní.
1: Verse 1.
0: Ó ní níbo ni ogun ti wá.
1: From whence comest thou?
0: Ó béèrè ìbéèrè tó lágbára.
1: In the very Bible question.
0: Our God.
1: Ọlọ́run
0: is a secret reviewer.
1: Ó máa ń túmọ̀ sí.
0: A máa túnà sí.
1: He always reveals
0: the conquering chapter 6.
1: Ìwé àbá kejì orí kẹrin.
0: Verse 5.
1: Ẹ tẹ̀ka
0: ọ̀. Olú ìbéèrè.
1: The prophet has
0: been bolobosi.
1: Where did it fall?
0: Ẹ pé Jésù.
1: Ìkọ́lọ̀
0: jẹ́ ìbò ni ọ̀nà mi ti dà.
1: Where is my way scatter?
0: Olúwa wá solution.
1: Olúwa give me solution.
0: Ẹjọ́ ẹgbàdúrà
1: yìí. Please pray this prayer.
0: Mi na answer
1: to me. Please pray this prayer.
0: Àwọn wo ló ní ìdàdúrà
1: yìí? Who has done that? This is
0: my work. Àwọn tó ti gòkè
1: rí. Don't tell me that I talk before.
0: Ó jábọ́ lójijì.
1: Àjọ̀bẹ̀ kú tẹ̀sọ́ ti.
0: Àwọn wo ló ní ìdàdúrà
1: yìí? Who did this prayer more?
0: Àwọn tí ìjì kan fẹ́.
1: Not that the storm is fighting.
0: Wọ́n mọ bí ó ti wá.
1: They don't know where it came from.
0: Àwọn wo ló ní ìdàdúrà
1: yìí? Who did this prayer more?
0: Àwọn tí ìlérí ò
1: sọ. Sọ́jà
0: Brighton
1: Lábẹ́ ọ̀run yìí.
0: 137.
1: Nkankan ò lè yí.
0: Nothing will change.
1: Àfitẹ́nìkan bá sọ̀rọ̀.
0: Unless somebody speaks.
1: Kò sí nǹkan tó ń dá bàjẹ́.
0: Nothing will just
1: because by myself. Àfitẹ́nìkan bá bàjẹ́.
0: Until somebody
1: speaks. Ẹjọ́ ò lè rin tó wà lẹ́yìn.
0: Under the talk cannot say
1: to me. Ẹni ẹ̀rí tó bá ti gbà.
0: When the testimony
1: will get. Tí o ní àdúrà
0: gidi nínú. Without turning prayer.
1: Kò bá mọ́nẹ̀.
0: It's not permanent, sir. It's not
1: permanent. Àwọn kan tó bá sọ ẹ̀rí lẹ́yìn.
0: Sọ́dún wẹ́n tẹ̀ kíkẹ́ tí wọ́n
1: lè
0: I'm going to go to the hospital.

0: ẹgbẹ́ ogun náà ẹgbẹ́ ogun náà sọ pé láti òní
1: náà
0: ogun lé òní dámi
1: dúró
0: ayé èmi tẹ̀síwájú
1: òwò
0: inú ogun láti inú ogun sínú ogun ìrìn àjò mi on the
1: 17 and 18
0: gbogbo ọkùnrin àṣejìrẹ́ lálọ everybody ayana màá dé kẹdùsàbíà bá mi mú píkṣọ ìyàwó rẹ dá
1: ni
0: àti tàwọn ọmọ ẹ ẹ má prepare
1: báyìí
0: ọkùnrin náà yẹ kó jẹ wọn mọ
1: a
0: gbọdọ ṣàṣẹdá kò yẹ kí ọkùnrin tètè máa kú
1: mẹ ọgbọ tó dá
0: ẹ àṣírí pọ olúwa wọ ọgbẹ mi
1: sàn
0: yóò dá fún ọ yóò dá fún ọ ìdá ní ẹ mọ
1: tó
0: bá mi fi omi díẹ.
1: Put a little water
0: si owo re.
1: In your hands.
0: Mo fe sise woli gbogbo yen wa omi si owo yen
1: in your hands.
0: Sori ti a ba fe segun idile
1: you want to overcome us so that
0: igbese ni woli ma se
1: prophet to take steps
0: sori re ni bayi
1: like today
0: iru ise ti mo se lowo yi
1: the work I'm doing right now
0: o si iseda ti o ni da ore si
1: there's no destiny that's not given up to
0: eat ibu ko ma lafoju di
1: even if you be little
0: things ko ma seri
1: I have never done this before
0: eyan ma nkan wo lekan
1: you try it once now
0: ore ma jemu ni
1: the covenant seed
0: oni lo pe osu kan gere
1: gere today is exactly a month
0: ti mo se ojo ibi mi
1: that I think
0: mo dẹ̀ ti bọ́lúwa ṣe má jẹ̀mú pé mo fẹ́ máa ṣiṣẹ́ wòlíì fún àwọn ènìyàn ní every
1: on the 8th
0: títí yóò tó fi di next year tí màá ṣe birthday àìsà wá wo tó bá pé mẹ́ta kó wo ká bàmí tí ó ṣe òní lọ́jọ́ kẹjọ ayé ẹ gbọ́dọ̀ jọra
1: wọn
0: ẹ̀yin tẹ́ wọ́n má jẹ̀mú 8,000 ní last month
1: ẹ
0: rí ní ìwẹ̀lẹ́
1: ni ẹ
0: wá sọ fọlọ́hún
1: mo
0: ń retí nǹkan ńlá jẹ́ kójú rẹ lọ gbé wá. Gbogbo ẹni tó bá ń gbọ́ mi
1: ọjọ́ sẹ́rí mi
0: o gbọ́dọ̀ ṣe kankan lẹ́nu
1: you need to do something today
0: o ó ní tuma o
1: that's very important
0: ogo rẹ bu jáde
1: your very first word
0: amen fi omi ẹ sọwọ
1: put out on your hands
0: fi si ori
1: rub to your head
0: kémi sọ̀rọ̀ wò
1: ni
0: bàbá
1: father
0: ọmọ
1: son
0: ẹ̀mí mímọ́
1: holy ghost
0: àwọn èèyàn yìí
1: this people
0: wọ́n gbàgbọ́
1: they believe
0: náà ṣe ṣe
1: wọ́n
0: gbàgbọ́
1: they believe
0: náà ṣe gbàdúrà
1: so they pray wọ́n
0: gbàgbọ́
1: they believe
0: wọ́n ti bomi sọ́wọ́ látòní lọ
1: today
0: àwẹ̀ ọwọ́ rẹ kó nú ẹ̀sẹ̀ àwọn ìran
1: rẹ your heart has changed your generational
0: state pilate bomi báyìí
1: pilate took water
0: ó dẹ̀ fọwọ́ ẹ̀
1: wash his hands
0: ó ní kí ẹ̀jẹ̀ yìí
1: and started his blood
0: kó lórí
1: mi depart from me
0: o so lẹ́ni
1: today
0: àwẹ̀ ọwọ́ rẹ mọ
1: we your heart has
0: changed nínú ogun àìmọ̀
1: from every unknown
0: one ìjagun yẹn mọ in the name of Jesus o ti ra anuba ibikibi to ba ti
1: mọ
0: gbogbo eyan lo ma gbo mi lọwọ mi lale ni abuja oyin ati ororo
1: o
0: mẹta
1: ẹnikẹni
0: o gbọdọ sunlẹ ni alẹ ni abuja
1: ọga
0: afẹ lọ da ọrẹ majẹmu yẹ
1: wọn to give that governance
0: ẹ pe providence account yẹn fun wọn
1: ati
0: ẹko bank awọn to n ṣe si first bank
1: those we need to first bank
0: o n di ọdọ wa
1: is getting to us
0: mo fẹ fi ìkúnlẹ gbàdúrà wọn.
1: I want to pray 1 hour of my
0: knees for them.
1: Psalm 20 today.
0: Psalm 107.
1: Well,
0: Psalm 126.
1: And Psalm 126.
0: For Idapada Gbogbogbo.
1: For all the
0: Psalm 20. 107.
1: Psalm 107.
0: 26.
1: Psalm 126.
0: Efuani account number.
1: The account detail. Providence Bank. Providence Bank. 89-00-51-2948. Again, Providence Bank. 89-00-51-2948. Freedom Apostolic Revival International Ministry is the name of the account. I can use our Echo Bank account. Echo Bank account is 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. Enquiries and details, call us on 081-123-2 in 5 places. Or you can use 07081-164090. God bless you.
0: Àṣẹ jáde orí rẹ sọre ora ànúgbà mo gbàgbé o a pàdé o ní alẹ́ ní Abuja area 1 ní iwájú
1: secretariat
0: wọn rán mi sẹ́yìn yẹn 20,000
1: alẹ́
0: rípò wà ńbẹ
1: gbogbo
0: ẹni tó bá rí
1: sọ
0: fún ọ pé àárí ògo mi lò.
2: ìràwọ̀ kan yọ ọ́ mi. ìlú títí ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó létẹńtẹ ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.